0: any at least any shemila nugo owo ti mo make la ni o ma owo 1 million but ba ti mo si shop owo ti mo fi shop owo boya bi 700,000 igba to ku 3 months si shop yen ma podu kan awon le wa ja shop yen won ko gogo oja be lo mo tun wa ndajo mo tun gba owo bi 80,000 mo tun lo vera oja igba to tun pe 3 weeks o le tun wa para ja lelekeji tori shop meji ni mo lo won de ko gogo e lo patapata won pe ah ki lo le sele mo sa gbadura mo se gbe mo wa lo ba pastor kan ni waju shop mi pe se aye lo nse mi ni pastor yen ni pe aye o se mi o pe oko orun mi mi o fe je ki se rere laye pe gogo omo to ye ki n bi o ti bange sorun pe tori pe atijo laje un mo wa so n pastor yen pe lo to pe mo ma ri pe o ma wa physically ni if not mo so n pastor yen pe pastor to ba je wi pe oni emi olorun ninu oko orun ma pa
1: oko won ma pa o ti o yan lorun
0: o ma pa tori pe la ni bi 2013 eni kan ba mi ya oko run yen eni yen gba to pe 7 days eni yen ku mo wa so mo nsin pe ah eni to ya oko run yi ko si emi mimo lo wa ninu e to tori pe to ba je mi mo ni ko le ri mu mo mi sa ni kin gbenu so pe kin ma so nkankan o sa tin ba mi fira o ti le ni 10 years mi o bi mo lati gba ti mo ti bi mo eleketa last to me tu ku mi o royun ni
2: e pause engineer no now gba mi so ngba oni pastor ti o ba munadoko to je pastor alagbere to je pastor ti yo ti mu oko emi o lupa on lo bi je pe ise oluswagutan je ise elege o ku oni pe je nkan bo sinu ise oluwa bo lohun o ba pe o to ba yoju ran wahala buku ni sa ronu si amoye pastor to je pe o ti koja lo awon eyan e si kiyesi ejo pastor la yo mo mu lenu àwọn ìránṣẹ́ ọlọ́run kan tó ń bẹ tí ń gbógun táwọn ìránṣẹ́ ọlọ́run sọ ń gbọ́ ń tọ́ ń gbọ́ yìí gbogbo ẹ̀yin ìránṣẹ́ ọlọ́run tọ́lá àwọn kan sọ ẹ máa lọ chọ́ọ̀chì ìyìn tí ń jáwọn èèyàn wá chọ́ọ̀chì ni ohun tí wọ́n ń dé mọ́ra bó o ló ṣe ṣèyẹn tó sọ pé lélẹ̀ ó ti tu yẹn lẹ̀ bíbélì nínú kè sí ó ní ibẹ̀ ni ìtúsílẹ̀ yóò wà aráalé jacob yóò sì gba ìní wọn mọ̀mọ́ ìsọjí orí afẹ́fẹ́ láti bẹ̀rẹ̀ láti àná báyìí ọjọ́ méje láfi sí òní ni ọjọ́ kejì so wọn náà wo ẹ̀ṣà pásítọ̀ ẹ wo orun ti n ṣẹlẹ̀ àwọn kan sọ pé náà a gba gbogbo àwọn ohun tí ẹ ń sọ yẹn gbọ́ superstition ni ebe n tó ṣẹlẹ̀ sí ni ẹni ìjọba dé bá ní pe rẹ̀ lọ́kùnrin ẹ jẹ́ sáré sáré kí n sound alarm bí sórí tó o bá ń gbọ́ mi lé tó ọmọ jésù mi ò mẹ́rú ẹni tó o jẹ́ o lè mọ o ti lè sí ṣọ́ọ̀ṣì o kí wọ́n mọ̀ pé oníranṣẹ́ ọlọ́run kọ́wé ọmọ bá dàbí àwọn ọmọ skeva the seven sons of skeva tó o bá mọ jésù gẹ́gẹ́ bí olúwa atolúgbàlà kí kristi inú rẹ̀ ó dájú ó tún fi àpẹẹrẹ kan lélẹ̀ ọkọ ìránṣẹ́ ọlọ́run kan tí ọkọ ẹ̀mí yẹn ti jáde tọ́ lọ pa kì í ṣẹjọ́ sísá ẹ̀mí tó ń gbénú ẹ̀ lọ pa ẹ kígbe ńlẹ̀ wà ké alágbára ti ń dààmú mi ẹ̀yin ogun ẹ̀jẹ̀ tẹ ní tẹ bá rí ẹ̀jẹ̀ ẹ̀ ní fi mí lẹ̀ mo pàṣẹ ní kùtùkùtù ẹ jáde lára mi ó rí pé nǹkan ṣẹlẹ̀ bó ṣe ń gbàdúrà yìí a ti bẹ̀rẹ̀ sọjú orí afẹ́fẹ́ ó kú òní tó ní yẹ̀rẹ̀yẹ̀rẹ̀ malabadish gbé ọwọ́ lédodo alágbára òkùnkùn tí ń dà ọ́ láàmú má jẹ̀mú búkú tí òjò ṣe mí mo dúró nínú jìgbùjìgbùn ọ̀ṣẹ́ lónìí gẹ́gẹ́ bí wòlíì tí ọlọ́run rán sí ọ mo ní kí wọ́n pín ó ní àlára rẹ̀ ẹ kígbe bàbá mi o fún mi ní ìdá ìpínyà mí èmi àti ogun ẹ̀jẹ̀ níyà mo gbàgbé o ogun tí elijah ṣe nìyẹn nínú ìwé 1 Kings chapter 38 ìjìnlẹ̀ là ń fi hàn lónìí nínú ilé náà ló ti máa rí ìtúsílẹ̀ wà á rí pé láti òní lọ àlá rẹ yọ yàtọ̀ ọmọ tí òjì òbí mọ òní bíbélì fi ní mọ́ṣálá ìná ní ẹ̀bùn olúwa tí a fi fún ọ nípa ìgbọ́wọ́lé àwọn alàgbà kò sí bá ṣe ṣe àwọn nǹkan kan tá à ní gbọ́wọ́lé àwọn nǹkan kan mọ̀mọ́ ọya kẹra álẹ̀ bí ìbọn. Náà gbogbo ẹyin ọmọ ọlọ́run gbogbo ẹyin adarí gbogbo ẹyin lídà gbogbo ẹyin tí mo ti ń kéde fún aṣíde ìpàdé yẹn lónìí lórúkọ bàbá tí ọmọ àti tẹ̀mí mímọ́ leadership summit by the special grace of God yóò bẹ̀rẹ̀ ní aago mẹ́wàá láàárọ̀ yìí ní chọ́ọ̀chì wa tó wà ní gbági láti ìwòròdì ẹwọ mọ́tò gbági ẹlẹ́fẹ́ sọ̀kalẹ̀ ní wema àwọn tó ti rẹ́gísítà nìkan ni bọ́ọ̀bà rẹ́gísítà mọ́wùlẹ̀ wá gbérégbéré chọ́ọ̀chì kò sí tọ́kàn bẹ́ẹ̀ gbogbo àwọn tó ti rẹ́gísítà pàdé ní agogo mẹ́wàá ní agbára ẹni tó láyé àtọ̀run gbà tí ó bá fi di bí ọwọ́ 2230 ìpàdé ó ti wálé òní àti ọ̀la ni sọ́mìtì yẹn gbogbo ìwọ tó jẹ́ wọ́kà ẹnikẹ́ni ṣé mo lè rẹ́gísítà láàárọ̀ yìí ẹ lè pe nọ́mbà yẹn bọ́yá tí wọ́n bá ní spéèsì sì tó kù wọ́n á fún yín láǹfààní
3: is a leadership summit fun gbogbo awon evangelist pastor ati gbogbo awon to jaje ole ati osise ijo esa pastor ese ran won mo yin wa awon yen ni o je idagbasoke fun ijo yen tan so fun yin pe church o le dagba in teyan o ba mo ni o mo is a summit by the special grace of God to ba wa di ojo Saturday gbogbo eyin te ka bible yin tan patapata agba certificate gbogbo eyin te je student bible school you are graduating and it's a wonderful ceremony graduation ceremony ni agbare olohun seyin lori oro yin won lo sori Facebook ni isin YouTube and TikTok lagbare ni to laye atun a tesiwaju ose yin te ti mu kale ti mo ni emu lana ejo etun mu jade atun lo lowo lowo bayi nkan ti yira ba se se yen titi ta fi lo gbo akoko igbowole bayi to ba wa di next week gbogbo eyin Sona Church e mo gba woli odekunle e paphras lalejo ni gbogbo Sona Church leyo kokan bebe nlo inu mi si ndadun e ja lo church gbogbo eyin leader and dress corporate be in suit and te ba tin woli e lo mo bere tag yin it is well
4: now gbogbo eni to ngbo mi oya e kera le bi ibon oya e mi bi e ba duro si isoji ori afefe la wa abi teyan ba wa papa soji so yare di papa soji gbe body e Gbebodi en bi to ba wa atewo re omo dun ya eja gbori soke
5: eyan omo ogun baba re lo lorun awon mo kun abi won so bo

0: gẹ́ni olùfẹ́ ọjọ́ méje láìṣe sọjú orí afẹ́fẹ́ engineer mi o ti gbọ́rọ̀ obìnrin yẹn tán o ẹ já gbọ́ n tó sọ o ẹ já gbọ́ débì kan o bá ṣe ṣe ní títí tí ó fi di ọjọ́ méje o weekend of power
1: mi ò ròyìn ní mi rẹ ní tì ó síbi tí mi ò tí ì lọ ṣe lè babaláwo ní kásán ní abilé aláàfá ẹmọye mẹyẹ tó ti ẹlòmíì ga tún ní jẹ́ kí n bẹ́ẹ̀ sùn tí n bá bẹ́ẹ̀ sùn ọkùnrin ẹ kò ní wá mọ́ á fi ẹ́ sí ilẹ̀ máa ń pè ọ́ ẹ̀yìn ṣe ẹ kéré gan o bọ̀ níjọ́ ti dájì ni pé àwa tá a jẹ́ oníbìsí kára èso yọ ọmọ tá a bá fẹ́ bí wa mo ra èso mẹ́rin aṣá àgbàdúrà ó dà pọ́jọ́ yẹn wọ́n ṣe deliverance fún mi mo wá lọ sílé ọkọ mi dẹ̀ máa ń travel bó ṣe wá di ọjọ́ tuesday mọ̀júmọ́ wednesday mo wá bára mi nínú mọ́tò mọ́tò yẹn ṣà ń drive mi mo ṣáà rí pé eyín mi bíbà ó yọ gbogbo eyín yẹn ń yọ mo wá sọ pé olúwa ọlọ́run òjijì eyín mi mà ti ń yọ mo wá gbọ́ ẹ ohun yẹn tó sọ fún mi pé ṣèbí wọ́n fẹ́ bọ́ ni òun á dẹ̀ sọ ẹ darúgbó ọ̀sìn gangan mo ní ọlọ́run òjijì eyín mi mà ti fẹ́ yọ tán mo mọ̀ jẹ́ ń di arúgbó mo ṣáà gbá fún mi fọkàn gbàdúrà lójú àlá yẹn torí mi ò lè sọ̀rọ̀ mọ́
2: ò ní dá fọ́pọ̀ ẹ̀mí
1: ni mo bá lajú ìgbà tí mo jí mo sọ fún àbúrò mi tàjọ wáta mo ní àbúrò mi ní ọpọ ẹrun mo ti fẹ yọ mi lẹyìn àbúrò mi ní ọlọ́run ní jẹ́ pé ẹ ní darúgbó ọ̀sán gangan mo ní òkè.
0: ìwọ náà wo bó o ṣe ń gbọ́ tán sìta yẹn tó dàbí ìgbà téèyàn ń wo fíìmù ṣé kò mọ ìyà ọ lẹ́nu ọyẹ ìnáwó ńlẹ̀ wà ní iná olúwa bọ́ọ̀lù mi májèlé ayé jáde lára mi n tí ọkọ ẹ̀mí ń pọ̀ sáwọn èèyàn lánìí yẹn ogun ẹ̀jẹ̀ tàwọn míì kì í sanko ẹ̀mí ogun ẹ̀mí mo ní nǹkan mi ni ẹ̀kẹ́ this is what they call self deliverance ìtúsílẹ̀ tara ẹni ló ń ṣe fúnra rẹ̀ yìí wà á nọ́tìsì ẹ̀ pé nǹkan kan ṣẹlẹ̀ màá sọ tẹ́lẹ̀ sí aṣọ tó fi ń bora ẹnìkan ní pásítọ̀ aṣọ tí mo fi ń bora àwa tá àwa láṣọ ìbora ńkọ́ ẹ̀yin tẹ́ ẹ̀ bá láṣọ ìbora màá sọ ipa aṣọ tó ọmọ wọ̀ ọ́ sùn òun ni màá sọ gbogbo búfè tó ọmọ wọ̀ ọ́ sùn ni màá sọ tẹ́lẹ̀ sí báyìí kágádí ẹ̀gẹ̀nú mi ọ̀mẹ̀kwábì aládà haladish elégedebo zentop alias gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń gbọ́ mi mo dúró nínú májẹ̀mú iná ọlọ́run iná ni elijah lò tó fi yí ogun ìran ogun burúkú tí ẹ ń pè ní ogun ẹ̀jẹ̀ yìí ogun èmi mo ní nǹkan mi iná o iná kó ṣe ìpínyà láàrin ìwà àtọkọ ẹ̀mí láàrin ìwà àtẹni tí ń lo agbára èmi mo ní nǹkan mi lé ọ lórí gbogbo ẹni tó ń gbọ́ mi alágbára tẹ́jọ́ ń ṣiṣẹ́ tí ń ta ire rẹ̀ sọnù ẹni tí ò jẹ́ kó wọ́ wá májẹ̀mú tí ò jẹ́ ọpẹ́ lọ́wọ́ olóore májẹ̀mú tí ò jẹ́ olóore ọpẹ́ lọ́wọ́ ẹ̀ láti ìṣẹ́jú yìí lọ mo ba májẹ̀mú yẹn jẹ́ kanlẹ̀ sàmí o mo gbé tó àmì mi èyí tí mo fẹ́ mú jáde ni pé ta ló sọ fún ọ pé ò sógun ẹ̀jẹ̀ ogun ẹ̀jẹ̀ ẹni o

0: ti bọ́ sórí.
1: It has gone too late.
0: Ọfà yẹn ti parí iṣẹ́.
1: The arrow finishes well.
0: Ṣé ọfà bẹ́ẹ̀ ti wọnú àgọ́ ara?
1: I want that right now once more.
0: Ibi ẹ̀mí ló máa ma lọ.
1: It's targeting your spirit.
0: Ó gbàdúrà fún ọ.
1: I pray for you.
0: Ó de lẹ́lẹ́. Ó de lẹ́lẹ́. Ó de lẹ́lẹ́. Sọ pé mo fẹ́ di òmìnira. Mo fẹ́ rí ògo mi. Ẹgbẹ́ mi yín àti òrosí tó sí. Ẹjẹ̀ ń dókè lọ́hùn.
1: Let's go up there.
0: Mo padà.
1: I'll be right back.
2: Rachel Agboola. Ní àti ọ̀wọ̀ ni mo ti wá sí ìbá. Ó jẹ́ ìyàlẹ́nu fún mi. Ojú mi ò tẹ̀ tí rí bẹ́ẹ̀ rí mò ń gbọ́ ni. Ọmọ mi yìí ọba lolúwa lorúkọ ẹ̀. Mo ti wá sí bí mo bá dájú fún mi. Mo ní mo fẹ́ jẹ̀rí ságbára Ọlọ́run. Wọ́n ní dáàdì ò sí lára àdùn wọn ọgbà fún mi. Mo tún padà sí ọ̀wọ̀. Ọmọ yìí kò tí ju ọdún mẹ́ta. Wọ́n ní ó ní appendix. Mo ní kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Wọ́n ní appendix. Bàbá ẹ ṣáà lọ sí Federal. Wọ́n ní wọ́n gba 120. Wọ́n ní kọ́ lọ ra gbogbo nǹkan tó fi ṣe. Wọ́n lọ ra wọn ló jẹ́ 85,000. Mo wá ń gbọ́ program dáàdì. Mo wá ní hà. Mo ní oyin. Mo ní òróró. Mo ní omi. Mo ní màá dán ìgbàgbọ́ bàbá ìwò bóyá lóòótọ́ ni bóyá mágìkì ni. Mo ní màá dán wò léni. Mo wá lọ gbé ọmọ yìí nílé bàbá ẹ̀ torí ilé wa tira ni ilé tó kọ́ tuntun tèmi ni. Mo wá lọ gbà lọ́wọ́ ẹ̀. Mo wá gbé lẹ́sẹ̀. Mo wá ní Ọlọ́run authority tó bá pé lóòótọ́ lóòótọ́ ni pè yí. Ṣé àjẹwò ara ẹ̀ kí n mọ̀ bí màá ṣe máa tẹ̀lé ẹ títí láéláé. Bí mo ṣe gbọ́mọ yín lẹ́sẹ̀ nìyẹn. Mo wá mú òróró yìí. Mo wá bù sí lẹ́nu. Mo wá bù sí ibi. Mo wá tún mú omi mo bù sí. Mo mú òróró yìí mo bù sí. Mo kígbe. Mo gbàdúrà. Lọ́gán ìkíní yìí bẹ̀rẹ̀ sí lọ. Ọjọ́ kejì ọjọ́ kẹta bó ṣe gbẹ dànù nìyẹn. Mo ní ẹ́ ó yà mo ní à ojú mi ò tí ì rélé rí mo ní kó tún gbé padà sí ìfẹ́rẹ́dẹ̀ yẹn. Wọ́n tún lọ wò ó bó ṣe gbọ́mọ yín padà.
0: Ẹ fòdì dé gbogbo yìí. Ó serere, wà á serere, wà á serere, mo ní wà á serere. Na ohun tí ẹ lọ sọ fún wa lọ́dún nìyẹn.
1: Bẹ́ẹ̀ fọ́gọ́ tó lọ
0: bẹ́ẹ̀ ni kẹ́ni ò ní wà lẹ́yìn.
1: Na nobody will be at the back.
0: Tó bá wá ní o tó fẹ́ mú ẹ mọ́lẹ̀.
1: Tẹ́tí náà tó táyé gbà.
0: A gbọ́dọ̀ sun ní lọ. Ìgbà tí Sẹ́lì jáde kúrò ní Jíbítì.
1: Ìjọ kí ẹ bá tọ̀.
0: Ara lẹ Jákọ́bù jáde kúrò ní àgègè ni. Ìgbà ìjúdà dì inú Ìsẹ́lì di ìjọba wọn. Sájọ́dá ni padà. Na kankan máa ń wà tó máa mú àwọn èèyàn mọ́lẹ̀. Wọ́n á fẹ́ náwó sókè. Ìkan yà á fà wọ́n lọ́wọ́
1: pa.
0: Ìgbèkùn ni wọ́n ń pe
1: orúkọ.
0: Àbíbélì sọ
1: MSS 1.
0: Ó ní láti mú wọn jáde nínú
1: ìgbèkùn.
0: Bẹ́ẹ̀ ni Luke 4:18. Iṣẹ́ ìránṣẹ́ àkọ́kọ́ tí Jésù ṣe. Ó ní ìtúsílẹ̀ àwọn
1: ènìyàn.
0: Ló máa ń yà mí lẹ́nu. Àwọn tó ní mò ń gbàdúrà ìtúsílẹ̀. Iṣẹ́ Kristi ni mò ń ṣe. Ó ní iṣẹ́ tó ń ṣe ká kọ́ntínú. Orí àwọn aláìsàn tó ń gba ìtúsílẹ̀. Orí ọmọ yẹn hospital tó gbé lọ. Ló ti confirm àìsàn. Lẹ́yìn ìgbésẹ̀ àdúrà àìsàn yẹn parẹ́. Na ọwọ́ olúwa nìyẹn. Ó mọ iye àwọn àgàn tó ń gbọmọ lọ́dún. Nǹkan méje ló gbúdọ̀ bọ̀ náà lọ́dún. Gbogbo tó bá máa ná ẹ, ó gbúdọ̀ sapá. No. 1 ó gbúdọ̀ já okun ẹrú lọ́rùn. Ẹ̀pùrẹ̀wọ̀tẹ́bà kọ́ slavery. Kó wà lábẹ́ agbára káká kan. Ogun amúnisìn. Ó sáré pé bí iṣẹ́ yẹn ò kàn ṣe ni. Orí ọ̀nà àbáyọ. No. 2 ó gbọ́dọ̀ bọ́ lọ́wọ́ àìsàn. Gbogbo tó ní àìsàn lára. Ẹ màdàbà lẹ́gà ẹlúwa gógó. Àtúọ̀sílẹ̀. Sọ pé bàbá fún mi ní agbára. So you need aggression to destroy every opposition. And there are many oppressors that won't intimidate your life. You are the one that will say no. Enough. Another thing, katikata to nilo. You need the help of a prophet. Àwọn ọmọ Israẹli, wọ́n ti pẹ́ nínú ìjì. Wọ́n ti pẹ́ nu wàhálà. Oh my God. Wọ́n ti pẹ́ ní Jíbítì. Wọ́n dè wọ́n mọ́bẹ̀ ni. Amana 400 years. And 30, 4.

0: We are the Atibo Bita Water Boy. Ade Papa, Pabi Eji, Yaletao, Ekuo Jume Kabo. Sorry, eto nye eto wa, Orwagba. Ileshe MTN Nigeria. Onosho nipa we eto yi, Abdurazak Abdul Geni, Mr. GRA, Luko.
1: Darling, wake up. It's time for school.
2: Accommodate entrepreneur.
1: This girl, even in your sleep, you're still spelling.
3: Yes, your child could win the MTN M-Pulse Spelling Bee competition with over 40 million naira worth of prizes, including scholarship grants, laptops, smartphones, and the opportunity to become MTN CEO for a day. Register now at mpulse.mtn.ng. Terms and conditions apply.
0: Nijelo, asoro lori, akori oro kata akwene kokoro. Ṣùgbọ́n lónìí kọ́kọ́rọ́ ọkọ̀ ni mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. Àwọn ọkọ̀ kan ti wà tí wọ́n kì í lo kọ́kọ́rọ́. Ó kàn mú kinní sẹ́ńsọ̀, ó fi àpò, ìka rẹ̀ ló fi tẹ kinní ibi ọkọ̀. Ọkọ̀ ó sì ṣiṣẹ́. Bóyá olùkọ́kọ́rọ́ tó ti bọ́nú ọkọ̀ àbí olo tó ní sẹ́ńsọ̀ tó fi ká ṣe afẹ́kọ̀ọ́ ṣiṣẹ́ ni. Ẹ gbọ́ mi dáadáa. Ẹ̀yin ìyá wa mo fẹ́ bá sọ̀rọ̀ láàárọ̀ yìí o. Ìyàwó ọ̀sìngì tó ṣẹ̀ṣẹ̀ délé ọkọ̀ àbí wọ àṣàkẹ́, àlàkẹ́, àríkẹ́, àníkẹ́ tó ń pè lò láti lọ ilé ọkọ̀. Ìwọ ni mo fẹ́ bá wí láàárọ̀ yìí o. Kọ́kọ́rọ́ eléyìí tó fi máa ṣí ìfẹ́ ọkọ rẹ. O ní kò fún ọ láàárọ̀ yìí. Ó ṣe pàtàkì kọ́kọ́ àtìyàwó kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn. Ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ ìgbà bí Adédá ṣe dá wa wípé ọkọ lo lórí ilé, àwọn kọ́kọ́rọ́ kan bẹ̀ téèyàn fi máa ṣí ọkọ rẹ̀. Ìjọ ọjọ́ mọ̀ wípé ọbẹ̀ tí baálé ilé kì í bá jẹ, àwọn ìyá wa láyé ìjọun wọn ò ní ṣe. Bí wọ́n bá wá ṣe, wọ́n ó ṣe ní ti baálé ilé náà jẹ. Baálé ilé kì í jẹ lá, àwọn fẹ́ràn lá, wọ́n ó ṣe lá. Wọ́n ó sì ṣe ẹ̀gúsí tí baálé wọn fẹ́ láti máa jẹ. Bọ́mi dáadáa o. Èyí ló mú mi rántí ìtàn kan. Ọjọ́ kan, ọkọ àtìyàwó yìí ti jọ ń bára wọn gbé kété tí wọ́n wọnú ilé ara wọn. Kò tí ì jọdún méjì lọ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí rí àléébù ara wọn. Bíyàwó bá gbé gbá kò mọ́ gbé. Bọ́kọ náà bá sọ̀rọ̀ kò mọ́ sọ. Ó wá dàbí ọ̀rọ̀ ìṣẹ́ àti asọ̀ ni wọ́n jọ ń gbénú ilé nígbà ọ̀yá. Lárábìnrin yìí wò wípé ṣé bọ̀ wọ́n sì máa bá lọ rèé. Ó yẹ kí ìdẹ̀kùn ìfọ̀kànbalẹ̀ kó wà fún òun nílé ọkọ òun. Làwọn ọ̀rẹ́ rẹ̀ bá sì ń gbẹ́rẹ́ pàkọ́. Ó jẹ́ gboko aláwo lọ. Bó o bá gboko aláwo lọ, àwọn nkankan àtàwọn nkankan bẹ tí ọkọ rẹ tí yóò fi fẹ́ràn rẹ. Ó ní kíni àwọn lóògùn fẹ́ràn ni. Èmi ti yín ní tòótọ́. Ó kúkú lóògùn aláwo. Àní kọ́kọ́rọ́ tí ìyàwó fi máa ń ṣí ọkàn ọkọ rẹ̀, tí yóò ṣí ìfẹ́ ọkàn ọkọ rẹ̀. Mo la fẹ́ kó lè lọ láàárọ̀ yìí o. Irun dúdú lẹ fi wọlé ọkọ. Lágbára dẹ́dà, ìbẹ̀lẹ́ ti gbókùjẹ́kùjẹ́ tẹ́ di onírun funfun. Gbogbo òdílé tó ń gbọ́ mi láàárọ̀ yìí ò ní túká. Kọ́kọ́rọ́ ìṣífẹ́ ọkọ. Gbogbo bá di lọ́la, ní tó ṣẹlẹ̀ sárábìnrin, a mọ̀ gbọ́. Ẹ kú kalẹ̀.
4: Ẹ jẹ́ àgbéyẹ̀wò.
0: Wọ́n ní kó mú kan, àlá kan, àfojúsùn kan. Ìkan nínú àwọn àdámọ̀ rẹ, ṣùgbọ́n ìjàkùmọ̀ rẹ kì í ṣẹran ìlú kan. Alákitiyan tó lè ṣe tì í tọ̀hún ló jẹ́ ẹnìkan ṣoṣo bí ẹgbẹ̀rún èèyàn. Wọ́n ní tòsíbì kan, ó ní gbogbo ọ̀nà ló gbà mí. Ó kì í ṣe òpè gbogbo ẹ̀ ló yẹ yékè. Ọmọ ọ̀lẹ́nìkan láàyè ò gbà bí ìgbé ayé tó nítumọ̀. Live it 100 MTN. Iléeṣẹ́ MTN Nigeria. Ló sọ nígbòwú ètò yìí ọ̀rọ̀ àgbà. Ẹ pàdé wa lórí àwọn àtẹ ayélujára wa. Instagram ọ̀rọ̀ àgbà 247. TikTok ọ̀rọ̀ dot àgbà 82. Facebook ọ̀rọ̀ àgbà. Bákan náà lórí YouTube wa Mr. GRA TV. Ẹ subscribe, ẹ like, kẹ́ ẹ mọ wo gbogbo ti lọ ń bẹ̀. Abdulrazak Abdul Geni, Mr. GRA. Lọ́kọ mi. Iléeṣẹ́ MTN Nigeria. Lókè lókè ńlá bọ́ ṣùpá ọwọ́ ọmọdé ọwọ́ àgbà kan kì í tó lókè lẹ́ẹ̀mọ lọ. Ẹ kú kà.

0: 32 FM 94.9.
1: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni, ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́, ó ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá. Túnà ka àkọsílẹ̀ tó bá ti ilé ìtajà kan bọ́ sí òmíràn nítorí wípé ò ń wá ibi tí ọjà ti dínwó kiri. Tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí, ó túmọ̀ sí wípé

0: orílẹ̀-èdè America lónìí wípé kí wọ́n lọ subsidize epo lórí pé epo wọn lágbàáyé. Ó sì jẹ́ pé àwa tá à ń dídè lẹ̀ bọ̀ ni wọ́n máa ń rí ṣé ó túmọ̀ sí pé bọ́yẹ ni tá a le dámú náà le ra mọ́ ni wọ́n ń sọ yẹn. Àwa lọ́wọ́ á kù sí lọ́wọ́ tí wọ́n bá fún wa nímọ̀ràn ní yóò bá sọ pé tó bá kọjú sí ẹ̀kọ́
1: kan
0: ọwọ́ wa ló kù sí láti pé ìmọ̀ràn tí wọ́n fún wa ṣe ń tọ́ yẹ ká tẹ̀lé ni. Tẹ́ ẹ bá rántí ìgbà tí ológun Muhammadu sorry Ibrahim Babangida wà ńbẹ̀ ní tí wọ́n sun nímọ̀ràn gbà náà lọ́hùn ló kó bá ló sún wa débi tá a dé yìí o àtẹ̀lé rẹ̀ torí pé a ò fi local peculiarities wa a fi gbé yẹ̀wò ìmọ̀ràn tán fún wa ń gbà yẹn.
1: Ẹja súnmọ́ àwọn aráalé +234 906 2009 49 tàbí 0809 7000 949.
2: Ẹ̀lọ́wọ̀ ẹ̀kaàrọ̀. Ẹ̀kaàrọ̀
1: ti di pé.
2: Yes sir. Ẹ̀ka
1: ló ń dáhùn.
2: Bàbá mo kí yẹn káàárọ̀ sà. Ẹ̀kúṣẹ́ olóyè àti tílé ọmọ ni ìnira tọ́lọ́kọ́ àpàtà àbàdàn. Àti nípa ẹ̀jẹ̀ ṣọ́ra yìí o. Tàbáyé náà rẹ ní ká wá dàmàlà àti ewé ojú àti bẹ̀jì ní tẹ́ pàtàkì. Kì í ṣàṣe ju ọdún wa la jẹ
1: o. O ti dẹ̀ wá ẹ mọ̀ jẹ́ lọ.
2: Ọ̀rọ̀ orílẹ̀-èdè yìí ó ti di pé ká máa fi ká máa ká nídìí láti máa fúnra wa ní EU mọ́. Ìkọ̀sí èdè ò ti expect pé nírú àsìkò tá a wà yìí àwọn kan tún lè lọ máa bára wọn láti máa para wọn bí ojúṣe làtò ní orílẹ̀-èdè àgbáyé. Kàṣẹ̀tú wá dé èèyàn kan tó jẹ́ sọ pé wọ́n á ń jà àbí wọ́n lọ ń para wọn àbí wọ́n lọ ń ṣe campaign wọ́n tún wá lọ ń kọlura wọn. Mo rò pé ṣe kò mọ ọgbọ́n wá tó ní ìrò bẹ́ẹ̀ pé ó yẹ kó rú ẹ̀jẹ̀ rè.
1: Ẹ ṣeun.
2: Kàṣí ká ti ri pé gbogbo àwọn èèyàn tó fẹ́ ṣe kiri kí wọ́n lọ́ fẹ́ wá ṣe wọn ò ṣe aráàlú. Nígbà tí mo bá sọ pé mo fẹ́ sin aráàlú ẹ fún àti dandan pé bóyá ti wá para ni àbí kí n jà kí n jà kí n tó wọlé síbẹ̀. Tọ́ba ní kí n má sàráàlú kí n lọ jókòó sílé mi nàá.
1: Ó dà ẹ̀ṣẹ̀un adúpẹ́.
2: Ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kìlọ̀ fún gbogbo àwọn ẹni yìí.
1: Dà wọ́n ní bí ò bá sí nǹkan mí lẹ́yìn ikú ìdílé ọkọ rẹ̀. Ẹ ló ẹ káàárọ̀ o.
3: Ẹ káàárọ̀ mà.
1: Yẹ́sà orúkọ yín àti ibi tí ẹ ti pè wá.
3: Ẹ̀yàn mi kì í lọ sọ̀rọ̀ láti ẹ̀lẹ́ ilé.
1: À ń gbọ́
3: yín mà. Ẹ níbi ẹgbẹ́ bíi tọ́gbẹ́lẹ̀ lẹ̀ sí yẹn kẹ́dà ń gbẹ́tọ́ náà àwọn tó wà ní ìtajì ká bá wo ó ti gbé
1: yàn.
0: Ẹ ṣe pàtàkì o.
1: Ẹ ṣeun ẹ dákun gbogbo àwọn tí wọ́n bẹ nígbọ̀nù àṣẹun kí wọ́n dákun torí ọlọ́run a ní rogun káìṣẹ́ mọ kíra wa ní rírú ẹ̀ mọ́ o ẹ já gbé ìgbésẹ̀ ẹ̀kọ́ mọ́ nǹkan bó bí wọ́n ṣe pè wá hùn. Ẹ̀lọ́ o.
4: Ẹ̀lọ́ ẹ káàárọ̀ o.
1: Ẹ káàárọ̀ o.
4: Ẹ kú ètò ẹ kú iṣẹ́ o.
1: Orúkọ yín.
4: Abdulhakeem ló sọ̀rọ̀ láti ibi kan.
1: À ń gbọ́ yín.
4: Kò ní bàjẹ́ fún yín o. Ẹ jọ ìpolongo Bàbá Tinubu Bàbá gangan la fẹ́ máa rí o kán mọ̀ ní aṣojú kankan. Àìṣemógún o.
1: Lójú òpó ayélujára wọ́n ní Prime Minister Boris Johnson.
0: Nígbà yé wọn.
1: Wọ́n ní ICU tó jẹ́ ti ilé ìwòsàn St. Thomas Hospital wọ́n ní lásìkò COVID-19 wọ́n ní ibẹ̀ ni wọ́n ti tọ́jú rẹ̀ báwọn náà lọ rí gba ìwòsàn bẹ́ẹ̀ láti tẹ̀lé àríwó yẹn nílẹ̀ kan.
0: Ọjọ́ ti lọ
1: ní kíni.
0: A ní òsì nǹkan kan mọ́.
1: Ìmọ̀ pa tún ti.
0: Ojúnú lẹ́yìn ló ti ta làwájú
1: yìí
0: lọ.
1: Kò ní jù báyìí lọ lórí ìròyìn Bàbá Fẹ́ndọ̀ láàárọ̀ yìí ká dúpẹ́ lọ́wọ́ ọmọwé Búsárì
0: Ajídé
1: Arẹ́mọ Ajẹ́wò. Títí gbà mí ìtàsípàdé àwọn akin akẹgbẹ́ wa Sálámà Adigun ló pè wá wọlé Olúbinpé Fatoyè ló kọ́ mi.
0: Abimbọ́lá Lámìd lèmi náà jẹ́ ẹ̀kú kalẹ̀.

0: ìwòye àti èròngbà tó jẹyọ lórí ètò yìí ló jẹ ti ẹni tó sọ̀rọ̀ tí kò sí ní nǹkan kan ṣe pẹ̀lú ìwòye tàbí àgbékalẹ̀ ìkànnì 32 FM 94.9 Ìbàdàn.
1: Bí gbogbo igi bá ń wọ́wé nígbó, igi ọ̀pẹ ò ní wọ́wé láíláí. Ní ìkànnì ìfẹ̀yìn ẹ, a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo. Àbẹ́ ẹ̀ mọ̀ ni, ó pọ̀, ó pọ̀, kò pọ̀ kẹ̀, ó pọ̀.
2: Ó ṣe Ọlọ́run mi, ó pọ̀, ó pọ̀, ó pọ̀.
1: 32 FM 94.9, à ń fẹ̀rí gba gbogbo ayé.
3: Ọ̀jẹ̀ ti kúrò ní tànà, egun ti dòwó, 32 FM 94.

0: 32FM 94.9.
1: Ìràwọ̀ kan yọ ọ́mì lútìtì. Ìràwọ̀ ọ̀sán tóhun dàgbàlagbà pẹ́jú sí. Àfin gorí òkè ó hàn kétékété. Ìkànnì 32FM gbòṣù ó lé téńté. Ọba láàrin àwọn ọkànnì. 32FM 94.9. Ìkànnì adẹ́rìn kò sónú. Òkè téńté Premier. Mọ́kọ́lá ìlú Ìbàdàn láti ń sun dídùn dídùn fún wọn aráyé. Ibùdó ayọ̀ àtòrí sun ìdùnnú ní 32FM. Ìròyìn àsìkò tí ò lẹ́jà bákan nínú. Eré ìdárayá lẹ́sẹ̀ kúkú àti káàkiri àgbà. Báyé ṣebíṣẹ́ wa ni agbọ́dúnú ètò tó ń pàrònú rẹ kájà fẹ́ tọ́ ọmọ nìyàn ká sì gbẹ̀ni afẹ́rẹ́ jẹ lọ́wọ́ arẹ́ níjẹ tẹnu kọ́ tètè bọ̀lì kọ́ ìkànnì 32FM lóṣùpá àràn káyé 94.9 lọ́ba àwọn ọkàn ni.

0: ọlá kábíyèsí rẹ ọlọrun mo dúpẹ o mo dúpẹ o mo dúpẹ o mo dúpẹ o mo dúpẹ o mo dúpẹ o ẹ tó bá mọ rírì ọpẹ ọpẹ mi wọn mọ iye wọn gan kábíyèsí rẹ àrẹmú ọjọ ọmọ fèrè ọláwálé ló kọ tèmi àrẹmú ọmọ ní yóò mebi àrẹmá sanwó ẹnu torí ìdágìrì ọrọ lónìí ayé mi my life. Àwọn ọmọ ilé ẹ̀kọ́ kọ̀ọ̀kan tó jẹ́ pé ìṣe táwọn ṣe ń lé ẹ̀kọ́ láàkókò yìí ó fẹ́ gba àìlásọ ọlọ́run pàkà ó ti dàpérò fún gbogbo ọmọ eriwo báyìí. Ìkan ṣẹlẹ̀ lẹ́nu lọ́lọ́ ìlọ́sẹ̀ yìí náà ni lẹ́nu lọ́sẹ̀ yìí náà ni. Ilé ẹ̀kọ́ kan ní agbègbè àpáta ńbàdàn tí wọ́n pè ní African Church Grammar School. Ẹ bá ń gbọ́ mi ẹ̀yin òbí tẹ́ lọ́mọ ńbẹ̀ mọ́ gbọ́ dáadáa. Lójú òpó Facebook ya wa Adédèrè Fọlákẹ́ Kàdíjà ẹ ṣeun o Alhaji Mutaru Ogunrede Maridọ̀tí bàbá dáadáa ti yín òní tàbí ọ̀sẹ̀ Edutí mi gbogbo ìgbanú ìyá mi Alhaji Rashidat Adérìntọ́ mi ò ní gbọ́kun yín láéláé ìyá olóró tí òdúgbò mi ìyá mama mi ìyá rẹ̀ mo ayé mi my life ẹ má jẹ́ tán yín ẹ pé kí lọ ṣẹlẹ̀ nílé ẹ̀kọ́ tí mo dákọ̀ yìí àwọn ọmọ kan bẹ ní ilé ẹ̀kọ́ yìí wọn wọlé ẹ̀kọ́ pàápàá tí wọn bí ti wù ọmọ wọn ò ní wọlé ẹ̀kọ́ lọ kẹ́kọ̀ọ́ títí di àsìkò tí ilé ẹ̀kọ́ fi close lọ́sàn-án wọn ó sì wọṣọ sùkúù wọn wọnú ọgbà wá àwọn tí wọn ń ṣàkóso ilé ẹ̀kọ́ yìí wọn sì ń wò wọn ràn láti gbà náà dì sìn báyìí fún àwọn ìbá ti wá délé ẹ̀kọ́ láàárọ̀ wọn ó tó bá wọn tò sassembly bí wọn bá ti ń kúrò lassembly ẹ̀ bébo ni wọn gbà lọ ó di wọ nínú gbó tí ń bẹ nínú ilé ẹ̀kọ́ ọ̀hún
1: àwọn olùgbòlù
0: kílẹ̀ bí wọn
1: olùgbòlù wọn
0: sọlùgbòlù ẹ̀ má bẹ wọn nǹkan mọ̀ dé ibẹ̀ làwọn ọmọ ó wà á lọ wà títí di àsìkò tí ilé ẹ̀kọ́ ó fi parí bí ilé ẹ̀kọ́ bá ti wá parí báyìí pam àánú jáde wọn làwọn ń lọlé bẹ́ẹ̀ làwọn òbí wọn sì mọ kí wọn káàbọ̀ ọkọ mi kú àtàárọ̀ o èyí tí wọn ti dáná lẹ́dẹ̀ wọn ò tó gbóúnjẹ fún mi. ńgbò wá di ọ̀sẹ̀ yìí àwọn olùkọ́ wá pé àwọn ọmọ akẹ́kọ̀ọ́ kan pé ẹ lọ inú igbó ẹ lọ wo àwọn tí wọn bá ń bẹ ẹ wojú wọn kẹ́kọ̀ọ́ kọ wọn fún mi. olùkọ́ náà fẹ́ ṣe action ni àwọn ọmọ yìí wá lọ ọbẹ̀ wọn rojú wọn sì wá jábọ̀ fáwọn olùkọ́ wọn bẹ lágbájá ńbẹ́ńbẹ́ tàmàdó ńbẹ́ńbẹ́ làkásẹ́gbẹ́ ńbẹ́ńbẹ́ dó là ńbẹ́ńbẹ́ o nígbà bẹ̀rẹ̀ sí jáde lọ́sàn án wọ́n láti lọ dènà dé àwọn ọmọ tó wá wò wọ́n pé ẹ̀yìn ilẹ̀ lọ́kọ́ ọkọ̀ wa fún tíṣà ẹ̀ dáná lónìí akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ wọn náà ni o wọ́n sì na àwọn ọmọ tí wọ́n ní wọ́n máa kúnlẹ̀ tí wọ́n nà wọ́n yíyí pé kí wọ́n máa forúnkúnrin ìjà akẹ́kọ̀ọ́ kan lágbára láti ẹ̀ tí máa dá akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ kúnlẹ̀ nǹkan mọ̀ dé Africa Church Grammar School lápáta lẹ́wàá àtijọ́ náà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ èmi ń retí pé yẹ kí wọ́n ti gbégbèsè pé kábọ̀tẹ́kù ti kó àwọn ọmọ kí wọ́n ti pe àwọn òbí wọn pé ìwé rè o àfẹ́ rí wọ́n lé ẹ̀kọ́ ìmọ̀ wọ́n ò mọ̀ gbégbèsè kankan ní Africa Church Grammar afro ṣe wá ní ìgbésẹ̀ tẹ́ ẹ̀gbẹ́ yóò jẹ́ mi yọjọ mú nǹkan lẹ̀ ìdí àti túmọ̀ rè tó bá jẹ́ pé ọ̀gá ilé ẹ̀kọ́ ni bá ń lo àwọn ọmọ ni ẹja gbọ́ tó bá jẹ́ olùkọ́ kan ní bá lò wọ́n fún sẹ́ bí ni ẹja kí ni sẹ́ wọn nínú igbó ọmọ tó wọṣọ ilé ẹ̀kọ́ láti ilé rẹ̀ tó ló ń fẹ́ kẹ́kọ̀ọ́ tí wọ́n ń dènà di àwọn akẹ́kọ̀ọ́ ẹgbẹ́ rẹ̀ tí ń jẹ wọ́n yà á kí àti wọ́n retí pé gbọ́dọ̀ wá nǹkan ṣe sí látijọ́ náà ẹ̀ rí nǹkan ṣe sí eléyìí kòkò ní gbomi kó gbẹyìn kó gbà sọsọ nú rẹ o yóò dàbí pé gbogbo ayé kọ̀kọ́ gbọ́ kó tó di bá ti ẹjọ jù wá lọ́jọ́ pè wá bẹ́ẹ̀ gbẹ̀gbẹ̀sẹ̀ lórí rẹ̀ mo tún mú àbọ̀ọ́bọ̀ tó bá dijọ́ mẹ́jọ àìgbá gbèsè tẹ́ gbé lórí rẹ̀ ẹ mẹ́jẹ tẹ̀yìn òkúrú ọgbẹ̀yìn ní fanfa o torí mi ò mọ̀dí tọ́mọ akẹ́kọ̀ọ́ file lágbára kọjá olùkọ́ ẹ̀yin lè rán àwọn ọmọ yìí kí wọ́n lọ wo àwọn tí wọ́n ń bẹ̀ǹbẹ̀ ń ọmọ ń sì lọ ọbẹ̀ ẹ dúró náà bẹ́ẹ̀ bá ti ẹ̀ràn mọ́ lọ gan tó bá jẹ́ pé ọmọ ìfẹ́ lọ ṣe gá tiwọn náà kẹsà dédé jálù wọn láàrin bí ọba mọ̀ pa wọ́n bẹ̀ wọ́n pa wọ́n náà mọ̀ nù àbí ọmọ ìgbà mi nǹkan mọ̀ ti dé afro ẹ méje tẹ ilé ẹkọ yìí sì ti pẹ́ mbẹ̀ débi pé ńgbà alẹ́ wọn ti ẹ̀pọ̀ rẹ pẹtẹ gan àwọn tí wọn ń darí ibẹ̀ ńgbà náà wọn ń kápá rẹ kátó wá pégbà tán tí wọn ti ẹ̀nilẹ̀ gan ti ká ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọn mọ́ra wọn ti gba nǹkan wọn ìwọ̀n ọba tó tún wá kù bóò lè yan àwọn mọ̀ọ́sẹ̀ wá wálé ẹ̀kọ́ tí wọn wá lágbára jù yín lọ torí ọlọ́run ojú òpó mọ̀ ntàn o lè máa ṣẹlẹ̀ ilé ẹ̀kọ́ mi náà báwọn tí wọ́n ní àwọn ọmọ tí ì wọlé ẹ̀kọ́ ń bẹ lọ́dọ̀ tí wọ́n náà ọ̀dà náà bá ti àṣírí 09062-03-949 ẹ mọ̀ bébé mi bá ṣètò kí ewu mi kó jẹ́ pé àwọn tí wọ́n ti mọ nọ́mbà lè ṣẹ́ nìkan ní ọmọ pè wọlé 09062-03-949 09062-03-949 62 odometa 949 tori oro yi gbogbo abi amaye pata le gboro ba mi dasi o nta e gboro ba ndasi ni e ke se temi ne kan wa tin tin da yanju gbogbo apata lajo so ba o ba ma se wa ni eko ta keko egbe ro ma dinade ma da kunle ba yo si ma jenya e ba ba ngbe yunjo ba muyun e lo ta lo anbe o
1: oko yin ati bi te tin pe
2: e ka so
0: oko yin ati bi tin pe o
2: oruko mi ni gbala nko la wo le
0: lati bo
2: lati
0: Sasha. Igbo
2: Sasha
0: Sasha ha
2: then eri apata gawa so afro ten daru ko yen ojo won ti pe go emi ti mo so ro ya apata apata gawa school mi na lo logudu logudu be go
0: lo logudu nu
2: ben eri olohun fun ase
0: amen
2: ojo ojo afro ti pe ni pataje ri ti ta te wiun leyin ki jogba ba wa nowo sibe ni ta ba de mo wo ko pa ni pata ara
0: ah
2: wallahi
0: sa ma de ko le to ba mi
2: ah ah emi ti mo soro yi emi be so wari lo
0: ara yi ta da be run gba kan na nu abi
1: te e fi lele
0: abi ka gba be te fi lele la won mo nde ba
2: awa na amo ni gba na awa na o je tu
0: igbo Oh, Lucy, Jonah, no, Abby.
1: You want to sorrow?
0: I'm sorry, I'm
1: sorry. I'm sorry, I'm
0: sorry. Hello, Talo, I'm here to William Bill.
1: Oh, call you at me, said Tink.
0: Hello. Come here, Dunk, come a terrible family, Bank Bill. Hello, Talo, I'm here.
3: Hello.
0: Oh, call you at me, Tink Bill.
3: Ko kon school emi ti ri ore mi kan ore mi e o trafu ni ba ko se to ni mi se o ti lo se kiti o ti ba won bi te gbe bara won sun na won ku
0: ye ninu gbo
3: da gbe won ri ore mi ba won tu le ni
1: ha
3: e towo tenu won bayi o kun le ni bebe pe da ko je sanu e ma tu la si ri e jo kun o gbe sa ni
4: omo school
3: mo gbo won nu gbo te n wa awon e lo school o to emi na ma ri won
0: e se baba ojo ni tin e se
3: ile mi oju le kan ri te a protest on
0: e se e se bo ti yan ti mo fe yo ba hun e se
3: ki jo bi jo ba gbogbo
0: ah o re ni eda kun e ma binu o emoyun e lo ta lo anbe o ti re mi o teri ba fe mi lero o ki pe o mo jara won mo se ri oro awon afro eh ko buru hello
1: o ko yin ati bi te tin pe
0: ah eh ke mi o teri ba fe mi abi ki la de bayi mi fe run kan bayi ah ki won mo file fun ra won
4: o se ba ti le ton ti ra won
5: Hello.
0: Eyin ti wa be mama mi.
1: Oko yin ati mi se ti.
0: E ka ro mama.
1: Mr.
5: Ma dupe lodo Olorun e ku se o.
0: E se mama.
5: Alhamdulillah. Ta ko hun ile mi o e ni sa se. Abolu adaju lori yin o.
0: Amen mama e seun.
5: Se wa roro school te so yin. Bo ti wa nbe un ni nbe loyo na. E ri pe mo so fun yin ni time kan. Pe school kan be. Eri a an koko ni school yen wa.
0: Bene.
5: ibi kan wa wa nbe se yen ba kori bonu aparun yen ba igbeni dani ni won ma se be
0: gbeni dani
1: gbeni dani
5: se mo so fun yin opopo mo se fun yen aparo ire je gbeni ma do gbeni dani ni
0: kini gbeni se
1: o ba se won lo sun nbe ni
5: ah gbeni dani ni o
4: won sun won dano won nora nbe
5: olorun da ko ba wa tun yo se
0: ami
5: ami ami to awon mo alegboran si wa nbe
0: e se ma mi e se
5: lo wa pelu
0: ami ma e se oju oni ti yin e se
5: mo are mo ni
0: ami ma nu ami gbeni dani ya re mo hello
4: are mo gbeni dani
1: o ko yin ati bi te tin pe wa
4: kilo de bayi
0: kilo se oju ipele bayi wo lo
1: nkaluku fe da si
0: mo yo kan kin fi ko nbe je mo yo kan hello
1: oruko yin ati bi te tin pe
0: o ko yin o
6: I should, Baba. Obi mi o go na ni omo da kan bi mo
0: le ba se olohun ka bi se olohun
6: je ni ti oluko nbe
0: e se baba mi
6: e se owo wa gaji ti en obi awon mo nlo labe wa gan so do ko ko gba mo to iwa ti won wu ija wa gan sa case ye
0: lati le
6: lati le
0: e se baba e se o e se
6: ni ile ye jo an obi aro awa obi na
0: Eshun.
6: E je ka moju to mo wa wa ni ile lo lo mo ti keso ro
0: bi. Ben.
6: Mo ja je pe le ode to mo ja keso wa le.
0: Eshun. Ehun. Eshun.
6: Ma baba keso wa le lati oje se ko ni ti wa la bo bi.
0: Hmm.
6: Ni ile e ta bu Olorun ni jori yoda.
0: Ami sa. Eshun sa. Eshun. Ami sa. Eshun sa.
6: Ni be no ni ju.
0: Ami. Ami. Ami. Eshun. Eshun sa ojo ni ti. Eshun baba.
6: O wi to de nku wa o nsi opolopo wa lokan ti ka ni ku ba ku si.
0: Eshun. I said, e wa gbo oro nipa awon otito onu boyo otito onu wa ni won bo otito onu ko o a jo so lori eto yi loni na ni gore en ti o ba paro fun ni ri ai so po tun de beyan ba ti wa se ni ri o tun de la wi bo ba ti gboro kan de a ni nigbagbo nu oro ru eni be mo

0: kí ọpẹ òní wọwé láíláí ní ìkànnì ìfẹyín ẹ a ò ní yẹ dùn yín nínú nígbà gbogbo àbẹ ẹ mọ ni ó pọ kò pọ kẹ ó pọ
1: òṣì ọlọrun mi ó pọ ó pọ ó pọ.
0: 32 FM 94.9 à ń fẹ̀rín gba gbogbo ayé.

ọlẹ́ ọlẹ́ ṣègbàgbẹ́ tí ń rojú òní kírun a ní sọ̀jẹ̀ ká sojú tì mí ẹ tí ń tijú ò lè sọ̀jẹ̀ igbó mo dé lọ́jọ́ tòní o kò jọbi tí wọ́n ti bí mi ọ̀dàn ni mo wọ̀ lọ́jọ́ tòní kò jọbi tí wọ́n ti wò mí dàgbà mo ti bùrìn bùrìn mo báwọn èèyàn àtàtà pàdé wọn á yá mi láàjẹ ni agbébí ni lọ sàṣàlébí tí ń bá nípínlẹ̀ ọ̀la sàṣàlébí tí ń bá ní roko ajé ṣùgbẹ́ bí ọba mi ẹ̀dùnmàrè bá yan ọ̀yẹ́ rẹ bí iye kẹni ti yàn wọ́n wàá ràn yàn lọ́wọ́ èèyàn jọ gbégbé ọ̀la dórí ni ẹ̀yin lè yan mí ẹ̀mí lè yan yín o fífẹ́ ni wọ́n fẹ́ ifá nífẹ̀ ni wọ́n fi fífá jọba ẹ̀fọ́ òkè ń sára fẹ́ ẹ fẹ́ mi mo fẹ́ yín ló fi jẹ́ pé bí ilé bá kan lébòde bá kẹ̀dẹ̀ tí ọba ṣẹ́ni tá a fẹ́ ń bẹ̀ wọn òkè ń tó bẹ́rẹ́ ẹ ti wá fẹ́ mi ẹ̀mí náà ti fẹ́ yín o aráyọ̀ wá ní fẹnu fẹ́ yín pa bí náà fìtílà ẹ tún káàbọ̀ sórí ètò yín ètò wa lówe lówe tá à ń lùlò gidigbo àwọn ọlọ́gbọ́n ayé ti dé o wọ́n ti fẹ́ máa jó o àwọn ọ̀mọ̀ràn ti wà ń kalẹ̀ wọ́n ti fẹ́ máa ṣe òǹgbí fọ́ rẹ̀ ẹ wá wa fújú o nílùú tí ń fi kíjì pa sọsán nílùú mi àlùfín lọ́mọ lọ́wọ́ gamugamu ló mú lọ́wọ́ tó fi ń tì lójú báyìí ó ń jẹ́ mọ̀ pé kókò la fi ṣèbójú rẹ̀ kò gbọ́dọ̀ ya bẹ́ẹ̀ náà ni kò gbọ́dọ̀ má dùn ọba mi ẹ̀dùnmàrè ọ̀dọ́wọ́ rẹ lọ́jọ́ tòní o mo wá kí gbogbo ẹ̀ ní èèyàn pátápátá tẹ́ ẹ ti wà nídìí àpótí rédíò yín ẹ mọ̀ pé bá a ṣe ń wòran nìran wo ni bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ọ̀nà ìtumọ̀ láǹfààní àti wọ lórí ìtàkùn ayélujára káàkiri àgbáyé tẹ́ ẹ bá dé kàn ní facebook a wà ń bẹ́ẹ̀ youtube a wà ń bẹ́ẹ̀ instagram a wà ń bẹ́ẹ̀ ọ̀nà gbogbo ló wá wo ilé kan 32fm949 fẹ̀yìn ẹ̀ 32fm949 fẹ̀yìn ẹ̀ ibẹ̀ náà lẹ wá mi ṣé wàá máa fi àwọn àwílé yín sọwọ́ síbẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹ káàbọ̀ sórí ètò lẹ́ẹ̀kan sí ẹ ti mọ bá a ṣe mọ́ ṣe é tó bá yé gbé ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tí ẹ̀yìn bá mi pàdé àbí tẹ̀ ń gbọ́ wa ẹ kíra yín kú oríire torí pé ètò lóore lóore bígbà téèyàn lọ sílé ìbàdàn ni kò ṣe é rin ìrìn àrìnà párárárárárá bẹ́ẹ̀ bá rówó ilé ìbàdàn ẹ sì rẹ kọ́kọ́ ẹ rẹ kọ́kọ́ lórí ètò yóò sì fi òye ayé yé wa kí là ń ṣe lórí rẹ̀ náà ni pé à ń ṣe àtúpalẹ̀ tó ní ṣe pẹ̀lú ìtàn tó wà nínú òwe òwe mi lè mọ́ bá ìtàn wá ṣùgbọ́n bó gangan ni àgbékalẹ̀ rẹ̀ kí gangan náà ní sọ fún wa ṣùgbọ́n ẹ wá mọ̀ kékeré kékeré kékeré lòwe ó wà á kéré o òwe ò ní orísun ibi tó ti jáde yóò sì ní àṣà kan àbí ìgbésẹ̀ kan èyí tó ṣe ìtọ́ka sí ọ̀rọ̀ yorùbá òwe yorùbá dà bí ìgbà tí òrí bá bọ́lẹ̀ ni kò ní bọ́lẹ̀ kó mọ̀ yí nǹkan tí yóò kàn yí lẹ́yìn ọ̀mà èmi ni kúnlé fanny ifeanyi tv kọ̀ǹpútà adáfọmọ́fì àjẹmí adédàjẹ kí n ló lọ́ọ́ kí n tọ́ sara àjọ mú nǹkan lẹ̀ lọ́jọ́ tòní ni àjọ fà yóò tóra wọn àwa ní ìfàjá o abala àkọ́kọ́ lórí ètò yẹn la pẹ̀ ní ìtàndòwe tá a ti ń mú òwe tún lè jẹ́gẹ́gẹ́ bí àkànlò èdè gan tó yẹ pé ìtàn kan rọ̀ mọ́ àbí ìgbésẹ̀ kan náà ló rọ̀ mọ́ bẹ́ẹ̀rẹ̀ ò bá tẹ́rẹ̀ àní pòwe bọ́rọ̀ bá tọ́rọ̀ àní pìtàn ọ̀rọ̀ balẹ̀ yóò di ìtàn ni ẹni tó wájú ọmọ yorùbá àtàtà tí ó bá fi òwe káàdì ọ̀rọ̀ ńlẹ̀ nígbà téèyàn bá gún ewé tó gún egbò tí wọ́n ní pé wá fi ọṣẹ kó lójú ọlọ àwọn àgbàlagbà tó wà ń bí òwe wà ní pé tó tó bí òwe yẹn àgbà àwọn àgbà náà wà ní pé ó pà mí ó pà mí. abala kejì ní abala ìbéèrè àti ìdáhùn tó yẹ pé láǹfààní láti béèrè ìbéèrè lọ́wọ́ ẹni tó pa bìyó àbídùn òwe ẹ̀mí náà wà láǹfààní láti fún yín ní ìbéèrè tẹ́sí láǹfààní àti jẹ̀bùn ó túmọ̀ sí pé bá a ṣe rán ni sọ́jà ọjọ́ ọmọ rán ni sílé ayé wa ní fi apá kan fò láéláé ẹ mọ̀ wípé èèyàn tó bá mojú ògún là ń kó bì í fún nírè yóò pa bì yóò sì yọ àbídùn rẹ̀ àwa máa tún mọ àwọn tó mọ̀ jù wá lọ lọ́ọ́ fi jẹ́ pé igi kan gbọ́dọ̀ dágbó ṣe àwọn àdá kan wà tó pé àwọn ni àdá ti ń pọn àdá yóò bá sì bọ̀ wọ́n ní pé àdá ti ń pọn àdá irú àdá bẹ́ẹ̀ kì í kú bọ̀rọ̀ bẹ́ẹ̀ nítorí pé yọ̀yọ̀yọ̀ lẹnu àdá náà mọ̀ dán ẹni tájọ mọ́ tún kọ rẹ̀ bàmí taiwo ajíboyè owó ni kókó èjì rẹ̀ ẹ̀ka rọ̀.

0: 32 FM, 94.9.
1: Ọ̀pọ̀ làwọn èèyàn tí wọ́n ń béèrè wípé àjọ wo ni tó jẹ́ Ọ̀yọ́ ETF. Ìjọba àpínlẹ̀ Ọ̀yọ́ ló dá Ọ̀yọ́ ETF sílẹ̀. Àpẹtàn rẹ̀ sì ni Ọ̀yọ́ State Education Trust Fund. Kí ètò ẹ̀kọ́ kó lè yarantí sí i nípa wíwá àwọn ọ̀nà míì tíjọba omi tuntun yóò ṣètúbọ̀ rí owó pèsè fún ètò ẹ̀kọ́ òun lojúṣe Ọ̀yọ́ ETF jaburata. Òun làwọn àṣeyọrí tí Ọ̀yọ́ ETF ti ṣe o. Gbogbo onílé iṣẹ́ ọ̀tọ̀kùlóòlù àtẹ̀yìn tẹ mọ rírì ìjọba omi tuntun tètò ẹ̀kọ́ tó tún jẹ lógún tẹ fẹ́ tìjọba lẹ́yìn láti pàṣẹ Ọ̀yọ́ ETF. Ẹ kàn sí 2B Ọba Kenzua Crescent Onireke GRA Ibadan. Ẹ sì lè pe alága Ọ̀yọ́ ETF Barrister Rahman Abiodun Abdulrahim sórí 08181947496 tàbí akọ̀wé aláṣẹ Ọ̀yọ́ ETF sí orí 07069438519 Ọ̀yọ́ ETF ló kéde.
2: Láyéwá nítorí pé olówó lọ́wọ́ tí wọ́n bá ń tàn ọ́pọ̀ láyéwá nítorí dúkìá tó pọ̀ tó ní ọkàn ò tí ì balẹ̀ pọ̀ láyéwá àlàáfíà lògùn ọ̀rọ̀ ṣáájú ara rẹ o ìlera sílẹ̀ mí gígùn gbogbo àrùn tí ń ṣẹ̀dá láyé náà kọ́ láyé fi ń ṣe ni bí dọ̀tí bá pọ̀ lára tí gbogbo ẹ́ńjìnì tásẹ̀dá bá ṣe bẹ́ẹ̀ tó kọsẹ́ má fòyà tó bá ṣe bí ẹni rara tára rẹ ò ṣe déédé pinnu ló kan àyà ara rẹ o Venitón Cleanser ni kó o sẹ́mu agbanúgbàdé fọgẹ̀dẹ̀gẹ́dẹ̀ ara dànù Venitón jagunlabí panko pè ọ̀rẹ́ ara tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin ló le lò ọ̀sọ́kùnrin sóbìnrin dò pépé Venitón Cleanser atẹ́gẹ̀ṣe maradán bíi kórósin Venitón Cleanser kìkì dé gbòógì tí ò lọ́tínú la fi ṣe ó ti wà káàkiri ilé ìtajà oògùn jákèjádò ilẹ̀ Nàìjíríà a sì ń wọ alágbàtà fún Venitón Cleanser pé nọ́mbà kò demand 00-3405-1533 00-3405-1533 iléeṣẹ́ Emi One Naturalist Care ló ṣe Venitón Cleanser òun láyé tún lò.
3: Sọkalẹ̀ sínú Ìbàdàn níbi tí ìgbàlà ìwòsàn fún gbogbo ẹni tó ń ṣàìsàn tí gbogbo ẹni tó wà nínú ìgbèkùn yóò máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù for his glory evangelistic ministries pẹ̀lú àjọṣepọ̀ gbogbo àwọn ìjọ Ọlọ́run tó wà nínú Ìbàdàn tí àgbékalẹ̀ Jesus Ìbàdàn City Mega Crusade ẹni tí Ọlọ́run yóò máa lò ní evangelist Rob White ààrẹ fún for his glory evangelistic ministries àtàwọn ìránṣẹ́ Ọlọ́run míì bíi Archbishop Francis Wale Oke Bishop TV Adelakun Reverend Dr Eliza Ogudia Reverend Samson Ajetumobi àwọn olórin ẹ̀mí ni Lillian Inej Esther Igbetele pẹ̀lú mi Debra Voice Ọlọ́run àtàwọn The Dentons ọjọ́rú Wednesday ọjọ́ kẹrin tí ọjọ́ Sunday ọjọ́ kẹjọ oṣù kọkànlá ló máa wáyé ní Ọbáfẹ́mi Awolowo Stadium Ìbàdàn láago mẹ́rin àbọ̀ ìrọ̀lẹ́ lójoojúmọ́ ọkọ̀ ọ̀fẹ́ tó máa gbáwọn èèyàn débẹ̀ wà oúnjẹ ọ̀fẹ́ ìlera ọ̀fẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ pé 0803-579-4064 Jésù Lolúwa.
4: Èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Àkókò ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
5: Ètò ìgbéyàwó láyé.
6: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
7: Kí ló ṣẹlẹ̀?
6: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ ńlẹ̀ ní 2026.
4: Ẹ ní tòótọ́.
6: Kájà sọ pé o ti rẹ̀ wọ́n àbí?
4: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
8: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
4: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
6: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yé àbí?
4: Láti oṣù tó kọjá ni mo ti ra wọn.
6: Olùṣọ́ àgùntàn, ẹ sọ wá pọ̀.
4: Pẹ̀lú CDK ẹ̀, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwọ́dún lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bára lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
9: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí
10: kòkòkò báyìí ńlá rán fàdí tí ajá tí ó sọnù ni kì í gbọ́ fèrè ọlọ́dẹ adé afúkọ̀ lọ̀rọ̀ sí eléyìí tí ọlọ́rẹ̀ pàtẹ ọjà sójú títì ohun ojúru wọn bá ti rí dandan ni kírú wọn faramọ́ ẹni tí pàtẹ sójú títì irú wọn ní pagidínà àyíká tó dùn ún wò bójú rí ohun nílò àti bíbọ̀ giri ọkọ̀ ìnírònà iná lòfin kò mẹ́ni ọ̀dà ìdà lòfin kò mẹ́ni ọ̀rọ̀ àjọ tí ń rí sí ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbọ́fìnró nípínlẹ̀ Ọ̀yọ́ Ọ̀yọ́ State Rule of Law and Enforcement Authority ń ké tọ̀tọ̀ ẹ mọ́ pàtẹ sójú títì mọ́ ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
7: ni badon ni le oluyole ojojumo ni gbogbo ayeye npo si amo bo ti wa wu ko po to baba ni baba nje lojo kojo ni gbogbo aye se ngbosu bamba fun gbogbo ayeye lafia event center lai date openu eni to ba de lafia event center lo le royin be se fe si lo se wa nle ni lafregede to gba eyan bi 1500 le ko na fun eyike ayeye bi ifinijoye igbeyawo igbeyan arugo eni ojo bi ati be be lo to fi mo eyi to je mini size to gba eyan 300 tele lo fun agm conference meetings to fi mo eyike ye to te fe se okan si tun wa ni lafia apartment so wa nle fun eyike yi simi oju odun fun molebi ati lese to fi mo lajo lajo 24/7 ni notoro koso aye boko si to fere pete to fi mo eto abo to gbopon abe bo ayika ye ti lo waju e wo mi iroyin oto amojuba e kan si lafia event hall and apartment loni ninu ogba lafia hotel apata ibadan e si le pe won lori ero ibanisoro 0708-759-5867 lafia event hall and apartments we are waiting to host your event.
11: The Financial Services Regulation Coordinating Committee, FSRCC, in collaboration with the National Broadcasting Commission, NBC, wishes to draw the attention of the public to the activities of illegal financial operators, IFOs, which threaten public trust and the stability of the Nigerian financial system. The general public is hereby advised to refrain from dealing with unlicensed financial operators who deceive individuals with unrealistically high investment returns. Verify the licensing status of such schemes on this website. www.cbn.gov.ng, www.nicom.gov.ng, www.pencom.gov.ng, www.sec.gov.ng, www.fsrcc.gov.ng. To report any suspicions of illicit financial activities, call CBN 0707-338-4828, SEC 0209-462-1168, 0916-772-3240. Announcer, FSRCC.
12: I said you can't be said to me. 32 FM to Hoki.
13: A couple of quite a lot of Judy Oja. A conninta FM, Lang, but won't be cruel and bear. A I go no near, yeah, it's a kitty, do not do bullessy. Love Jacob Bag Bagbon, can lower a magic walk by a lower a latty mag bot at 2 FM. Mag Bolaro, Lawson, Lale to repay road, do not be daddy. O Cairo no abadi ku o lara big baton ba ka eni wo bodo ni to ye pe ke ma gbo oni su ni waters agba lagbagun iyalaya lagbagun won ni gboju titi ko fi yan tore afe ti o ba je gbese awa na wa ko ba medu mare nitori pe won lo re ko fa ni gberi okun ani won wo gbodu ni gberi osa eyin eyin no tun wa to eni ajagbe lo ti wa alawa na ko ba medu mare ni ko se be ti o wu ko ni lari aye ti gbagboro ti wa la fifa kale ile gbe laboruku wa la fite re ka waju oloko esu nikan kiyan wa agbado nikan ko niyan gowo ba mi edumare lo fori e wa faku ko ti wa e baba e ita banbo wi pe ka mo fori wori bi ori meye to je pe wo sunsun o soko so je jigbo mekun o si lo re baya wo ba yawo ba ntu eje lagbari bo se ntu eje lagbari be na ni e la tun mu ele tun wa ja si ope fun oba oba wa wo sunsun en to lekun mo yawo oba esi lo se o oni ko to wa da lado to na esi meji le wa ba de bi wi pe ore re na wa gba igbese ti meye igbe ko na gbigbese e ma fori wori
14: e ma fori wori bi ori meye obure bore so sto ko soja ejigbo mekun bo le begun abegun bo le bosa bosa ko ba tokun re aboju poroporo o di fa fun meye tin lo soja ejigbo mekun ebo ni an ni o se oun sebo oru bo tan ni oru gbo bi ru ebo oru lo fi lo ni sele to sele lo sele nbi o ti leko ngbo ba dale atona e meji ore meye to wa gbo pe ah olowo bayi na ni lo ba lo na ba wo pe ko n lo oun na wa lo soko soja eyan to ba oku won wa ni won pa o na nitori wi pe o fori we ori ore re ko mo pe ore ohun o ni itose opolopo awon sele mi a mo sele to ye pe o mo ni itose o mo ni nkan to bi kelomi o to le so pe emi na fe eri polorin kan ko rin gba kan o ni ehin ibi oja gbe nta le wo e bere lowo ori orin ijala kan na to wa so pe oro gbogbo lowo ori oro gbogbo lowo ori be eyan sowo ti o pe ori ni ebi oro gbogbo lowo ori gbogbo nteyan ba se ti o pe owo ori e ni ko ti bere ori olukaluku o ya si ona ototo iseda olukaluku ya so na ototo na fun mo so pe e mo fori wori bi ori meye
13: esun eyin te wa lori isakun aye lo jara mo fe fun yin ni ori ki onje kan e wa ba mi so tu mo je ohun eyin kan yo kan na ma kan so be polun kan na ni onje wo wa ni o ye ke ti mo gan yo babo won ni pe osupa be iti osupa be iti osupa be iti aran mo de le ole osupa be iti aran mo de le ole kini won so ta ni won toka si abi kini won toka si osupa be iti aran mo de le ole ogun loko eyan le gba osugbe en ti bere ba kokon wole ni lori itako aye lo jara e mo a pe en to ba gba a poruko re jade e yo si fi number awon sowo si wa eyin ti ejebun ni ose to lo mo nigba wi pe e ti ri mopo rowo mi to yan guguru fe gun e ta fi sowo sori ero ibani soro yin e wo dada ke se pe won fun yin ni ofe o ke se oju opo elero pe lo fun yin o e awa lati ikoni ta tu efin lati fi sowo si yin e mo mo pe te ba ti pe wole e so eji ka wa lo bayi nigba ta ti mu ka ma fori wori bi ori me ye ti o se esi esi lo se to si de lola de lola eja lo bayi ni bi owe keji ti mo won ni pe akogba tugba ka
14: akogba tugba ka
13: agba ko agbe kan oke ohun to fojo owo kogba to tun fi eyin
14: kan oke ohun to lo re mule legan o wa kogba o tugba ka
13: o ba sha re je nu e bo lo
14: eyan ta ba pe eyan ni o kogba tugba ka eyan ti a le kokko pe alagidi be alagidi ki gbo ki gba na mo pe alagidi o mo wu e sise gbogbo to ba se latogun odun ojo kan ni o baje gbogbo e ba ti ri tin binu tin fo nkan mole tin la television ni ponpo tin mada to lohun o sa omo won o sa yawo iru won o kogba tugba ka ni se eyan to ba lo binu binu binu binu to npe yin si wo ile yi o to si gba ake tin wo sojo kan na se kole eyan to binu binu binu to lohun o si dana sun moto to wa musa na atepo tin lo bi moto se ise ejo kan se oko oko rorun lati ra moto gidi ni an so
13: ejo gidi nko
14: eti o gidi nko eniyan to ma nparu owe be si pe o ko gba tu gba ka o nle ni ti o larogun lori n to tin se bo ti oni to loyibo n pe ni finishing ti oni finishing rarara ori aise na ni oko gba tu gba ka o di fafa gbe kan oke ohun to lo re mule legan o ma mu ikoko won pe nkan kan ni koko ni jon o ni siga si gagbaju gbaja nisin sugbon koko ni won ma mu kini ohun ma wa lenu won gboro ni ma ni o ninu won mu won taba gbe won kanu e won kana si yo ma ru yo ti ni bi an ti nfa isana ti fi ti baba agbe fi wa ma mu koko e e pa ma npa won kan ni amu koko on lo lorin kan fi korin pe ma gbagbe mi o ma gbagbe mi o amu koko igbagbe isana ma gbagbe mi ikoko ni ije won o gbagbe sana tori ti o ba si sana won o le mu o wa bere ebe ni kiko o ko igba ebe ni bere ebe o ti mu ngba ti o ko akoko ko ekeji isana to mu lowo ti fi ndana ran ikoko
13: amuse ya re
14: amuse ya re ngba ti o ko ebe de aye kan o ba ri pe o mo ye ko won o pada fa ikoko die ko to tun di pe o mo sise lo kara won tun lele lo ba wa sana ni o ba ri o si ti ko ebe dori ogorun meji tan pe ni igba nibo ni kini ile wa o tu ebi akoko ka o tu keji ka o tu keta ka se won wa ni ri koko yi ni bi ayin wa ni ri sana ni gwa gwa gwa o sa tu gbogbo gba ebe o tu ka o wa je ori ebe akoko to koko ko ibe ni sana ibo si ti o mo ni afi mo so pe o ko gba tu gba ka eni ti o ba la pe to ba larogun ko kan wa wo sunsunsun ko ani ah je wa ran mo labule ko lo mu sana mi wa kaka tin fi wa ba si ataro ti mo tin se je ngbo ti e ti tu dori bi ma wa to ti tu do lo ye ko pe ah e je ngba fọlọrun opolopo eni ti o ba kun le gba fọlọrun yo ba n to da je be ni
13: esun esun ah ko gba tu gba ka e ma fori wori bi ori mi he gbogbo e gbogbo ogbon gbogbo nko ni mo fi ni pe oro yoruba ta ba wo daada ko si ti yoruba ba soro ke eyan ori eko kan abi meji kan be eyin ni ewo ti akogba tugba ka nitori pe ko le gba lowo enu eko ti wa pa mora gan ko sera re ko di abule ko to fa ikoko re o si fi ba se tun tin se lati idaje o ti fi ba je be na si ni meye o tun mo se o we fe jo o tun jo we mi pe olorun o me ni ojun kan a fe ni akoko re ba to itori pe meye se bayi ti wo na ba lo se bayi o se se ko je pe ore mi so ma so tin ba lo so mo le se gaadi on gbogbo ni igba ti akoko wa fun eyan ra le kini on kan yin o ibere yin e wo le tun mu loni 0705-5009-0809-7009-49 Ilo kere plus 2349-06-2049 Osupa beti arama deli ole Kini yo bankwe be Ori king kakakane Awin yon tin fi da on so sorry ta kwa ilu jera Facebook Eka son, eka re kale
15: Yifale
13: Eshe mo
15: Epo te kone ba jero
13: Ami
15: o ki aba wala yele la wa ko aba yo kale pe fa o
13: ami
15: o ko te mele go tade ko fa lo iki aya di number wa
13: ta yam di number wa
15: so le bi akoko
13: number wa la e bi akoko number 1 e ma gbo yo babo won ni pe ewu logbo irungban lagba
15: ewu logbo irungban lagba tuwa mu la foju ni
13: kini tubo mu
15: yen ni irun mu
13: irun mu mhm asare ninu ekan osasan
15: bi o le nkan kan le
13: bi o le kan kan ni bi a fi ju ba ti loko tan bayi
15: obo le ni ti e
13: esun esun esun e fun mi number me to pa number yin
15: 93224
13: esun esun esun ba fi ju ba loko tan obo na ni ti e otumo si pe ko so lo en to lo ko se en to lo won gba olohun gba gbe ni kankan e ka san ah o si re o si re o si re o si re 0705-5009-49 o su pa be ti aran mo de le ole e ka san ah e ti wa nbe e ti wa nbe e ti wa nbe o ya bi mo olohun ti won nu
16: ele ka san mi so gun jo bi lata won tan
13: mo gba yin o
16: ibere kini
13: mi gba
16: ibere kini
13: ibere o ti mu kini
16: e fun mi ibere lodo yin gba e fun mi latenu yin
13: ah e mu fun ayin ni o we ran abi to ra re ni si o
16: o da ibere ke ahun
13: ibere karun ibere karun e po lowo oja ni o
16: iru oja wo
13: ah mi ma ah ni gbele men to gun opa sugbe ba yin pari owe na oni yo sha tona yin sibe o ti ya e polowo oja meta e polowo oja
16: kenge akara
13: mo nbere owe lowo yin ni
16: e ni ki polowo oja
13: mo ni polowo oja kini owe hun
16: lagumo owo
13: eh eh o ya e ba mi polowo ekuru
16: eh ekuru eh ibon bo ekuru
13: eh ti pare e
16: ibon bo ekuru
13: ah eh ti kare aroka ah eyan kan wa nbe ibon bo ekuru lekete ibon bo ekuru lekete ni e bere pe ibon bo ekuru e fi eyan yen e fi pare ibon bo ekuru abi baba ibon bo ekuru lekete e ka san e ka san o da ojo pe ele oto dada e te ba lanfani lati e ma fi ibere yin so sori ta kan elo jara abi da yin e ma fi so si be ah osupa be e ti
17: lo
13: e ka san
17: e ka san fa hello
13: mo ngba yin e ka san
17: e ka san ifa
13: oruko yin ati te tin pe esun
17: akin makin lati do
13: akin makin lati do
17: ibere kewa
13: ibere kewa oya o ibere na lo bayi oju kan lo nbi omo
17: gba oju lohun wo
13: boju ba yeju
17: ko mo ye
13: won bere bere pe agba ta lo kan agba ta lo kan ibere ni o always ni agba ta lo kan bi kon ni ta lagba kan mo
17: agbalagba na lo kan
13: e agbalagba na lo kan won bere pe agba ta lo kan o le ton ba ba nle ni
17: okay
13: bo se inu ba mi eyin na le bi wa nkan te yin ba ti so si la wa no sare ko le okun okun omi kekeke lo da tere tere tere jo fokun ni won fin pe okun lo bo mi e ka san
15: e ka san
13: oruko yin ati bi te tin pe
15: kola ke pelu lati mo kola
13: ibere kefa efa le efa oko ni teruko oya o eba mi ki awon eyan ni o se ngba mi
15: o ngba
13: bawo ni won se nki akope
15: akope
13: o
15: pe igbare o
13: igbare igbare ko igbare ko igbare ko igba wa mesu ke se igbare igbare ko ayi baba se igbare won ma pe
18: igbare ko
13: ah ti o ta ba pare ka le bo mi ah ba mi igbare ko igbare bo ne se won ke ma ko pe
18: igbaro
13: se go ni pa aro e bi a se ki awon akope nu ara te bo ti yin file la kore ti wa na nda ara baba si lomo ba ti bi
18: igba gan ba re ogun ni
13: ah to ba file ba e ka so
16: ogbede oraku
13: e ka so ma
16: e ka so pe to
13: e seun
16: baba mo ki yen ku kale agboda le o
14: e seun o
16: e ma ma se o
14: ami ojo ni ti yin o
16: ti ba na mo pe o se mo rowe o
13: e seun o e seun e seun
16: adura yin ogba
13: ami ami ami ami
16: aya fun mi ibere kesan
13: oya ibere kesan eyin e ba mi ki awon eyan yin ni so ti ya
16: oya
13: e ba mi ki eyan merin oya e ma gbo bo won se ki awon agbe
16: aroko badunde o
13: alaro nko
16: are duo
13: onidiri
16: ojugboro
13: alagbede
16: alagbede aroye o
13: alagbede osana alagbede tegbo ma gbo dalo ma lonle baba to bi olomo
16: e ma
13: lo e fun mi number mere to pa number yi
16: 0570
13: 0570
16: 0570 ta ti du e fe mo ni jona o
13: ami ami ami ami ami ami ire mogun kon e ka so e ka se ti wa nbe Ekason. Oruko yin ati te tin pe.
15: Hello.
13: Ekason. Ah. Kon ba je ofonile abi adanu alejo ele pe pada. Ekason. Ekason. Ah, ojo pe on se bakan bakan 0705 5000 9499 plus 234 9 0 2009 phone number ti e pe si e te wa lori sapa jara ibere idan tin lo lolokan ojo kan nibe mo ni osupa be ti ya ran mo de le ole kini won so kini yo ba n pe o je woni yo ba n ki be ekason
15: e ma ku ise
13: oruko yin ati te tin pe
15: lola gadi olodede lo n pe lati ale apa ibadan
13: Mo gbo isa. Mo dupe lo yin fun ebo te fun mi ni ko te to lo mo wa pe yin lati ti ti pe tin dupe mo ko wole. Ah, e mo binu. E se mo dupe o. Mo ki baba ti mo wa pelu yin o. E se nza o. E se ojo ni ti yin o.
15: Ami ami ami baba.
13: E se nza. E fun mi ni ibere keta. Ibere keta, ibere keta lo bayi. Lọju abakula ndere
15: eyan sun laye
13: omodun omode oni ni ina nile
15: kiti ta o ma jo.
13: Kiti ta o ma jo. Bi a matekun ba wa gbada ina ti kini wo a wo tele je ti olongo we kisa.
15: E da gba ba repeat jo.
13: Ah, ojo ti lo na. Mo ni pe bi a matekun ba wa gbada ina ti kini wo a wo tele je ti olongo we kisa. Awon mete ta o de ni won se.
15: Se ni damu.
13: O se ni o de na sin. E seun, e pe fun wa, e pe fun wa. E ka san.
19: E ka san.
13: Oruko yin ati tin pe.
19: E ka san.
13: E ka san, an gbo yin.
19: Adibi mi. Se n gbo mi.
13: Emi n gbo yin ayin o.
19: Okay.
13: E ka san.
20: Hello,
13: Ifanla. Oruko yin ati tin pe.
20: Oruko mi ni Adeleko Iran Talati Lawe.
13: Mo n gbo yin ma.
20: E fun mi ni ibeere kedogun.
13: Ibeere kedogun. Ibeere kedogun. Owo se ni.
20: Kilawi.
13: Owo abi apa se ni.
20: Ọmọ tàbí apa ṣe ni.
13: Èyí tẹ bá bẹ́yà apa ṣe ni ni àbí ọwọ́ ṣe ni. Yorùbá máa ń lo òru láti fi búyàn ni o.
20: Owó ṣe ni.
13: Ọwọ́ ni o, ọwọ́, ọwọ́, ọwọ́. Wọ́n máa ń lò láti fi búyàn. Àyín tẹ mọ̀ ni. Ọwọ́ ṣe ní mélòó ń tejò àbí apá ṣe ní mélòó ń tejò ọ̀sọ̀ kìíní kan yẹn ọwọ́ ṣe ó dùn ní ìwọ náà ni. Ẹ ká san.
19: Ẹ ká san.
13: Orúkọ yín àti tẹ̀tí pé.
19: Ọmọ yín ni.
13: Ọmọ mi wo.
19: Wọ́n fi ládókè rẹ.
13: Ọkẹ́ akújẹ́ mẹ́ta wọ́n fi ládókè rẹ. Ọyá ẹ mú bèrè.
19: Ẹfọ mi ní ìbéèrè kejìlá.
13: Ìbéèrè kejìlá, ìbéèrè kejìlá, ó tó ṣẹ́ ni gbogbo kó yọ owó aró.
19: Mo yí àtọ̀ lè.
13: Inú ọ̀bá bí kòkò kó ṣe bí aṣẹ́.
19: Kí la pè é?
13: Inú ọ̀bá bí kòkò kó ṣe bí aṣẹ́.
19: Ìgbà tí tèmi ayé.
13: Kì í ṣe pé mo ní inú ọ̀bá bí kòkò kó ṣe bí aṣẹ́. Tinúbá bí kòkò. Bí kò kó náà wá ṣe bí aṣẹ.
19: Kò ní gbà nǹkan dúró.
13: Kò ní gbà nǹkan dúró. Kí ni parí ẹ̀? Orí bí tí o.
19: Bàbá mi. Ẹ ó yá.
13: Ó ti tán.
19: Ẹ ó yá parí ẹ̀.
13: Ok. Inú ẹlẹ́kọ̀ọ́ bàjẹ́.
19: Bẹ́ẹ̀ni bàbá mi.
13: Inú ẹlẹ́kọ̀ọ́ bàjẹ́.
19: Bẹ́ẹ̀ni bàbá
13: mi. Ẹ ṣe owó ni kọ́kọ́ ẹni pé èjì káàbí. Èjì ká ṣe ní ẹ̀ṣìkádùn ní mélòó tejò àgbọ̀nítan lórílẹ̀ 07055049+234906209. Àwọn yẹn ti wà lórí ìtàkùn ayélujára màmá mú ìdáhùn wá lẹ́yọkọ̀ọ̀kan ìmọ̀ ṣe ní àlàfíbọ̀. Ẹ máa fi ìbéèrè tẹ̀yìn náà ẹ máa fi sọ̀wọ́ síbẹ̀ mọ́ ni pé òṣùpá bẹ́ẹ̀ tí a ràn mọ́ délé ọ̀lẹ́. Ẹ ká san. Orúkọ yín àti tẹ̀tún pé.
19: Adájọ́ àti Ìsàlẹ̀ Àfà.
13: Ìsàlẹ̀ Àfà.
19: Bẹ́ẹ̀ni, ìbílẹ̀ kejìlá.
13: Ẹyin lẹ́pẹ̀ tán sì.
19: Ẹ̀mí kọ́ àbá ìṣẹ̀lẹ̀ mọ́ kọ́kọ́ ti pẹ̀lẹ́ ẹ̀kẹ́jọ́ kọ́ọ̀tì. Àtọ̀jà ń tọ́ pẹ̀lẹ́ ẹ̀kan.
13: Wọ́n ti mú bẹ̀rẹ̀ kejìlá.
19: Ìbéèrè
13: karùn-ún. Ó dàbí wọ́n ti mú. Ìbéèrè karùn-ún lọ báyìí. Òṣùpá lé ẹ ní Ògún. Òjò tó rọ̀ tí kò èdá.
19: Ọlọ́run lọ́ba yẹn jẹ ǹjẹ́ ọ̀pá.
13: Òjò rọ̀ lọ́wọ́. Òjò tó rọ̀ tí kò tí ìdá.
19: Ọlọ́run lọ́ba yẹn ǹjẹ́ ọ̀pá.
13: Ọlọ́run lọ́ba yẹn ǹjẹ́ ọ̀pá. Òjò rọ̀ lọ́wọ́ ẹni kò tó tànà.
19: Òjò rọ̀ lọ́wọ́ ẹni kò tó tànà.
13: Òjò rọ̀ lọ́wọ́ ẹni kò tó tànà. Kò tí ì dá.
19: Kò tí ì dá bẹ́ẹ̀ ni.
13: Ẹ ti bá yẹn. Ìgbà tó jọ rọ̀ lọ́wọ́ ọjọ́ ìwà tó tànà sóò tí ì dá ni. Ọjọ́ ò tí ì dá. Ẹ jẹ́ kó rọ àmọ́ tó náà ṣe ó lè rọ̀ ju tànà lọ. Ẹ ká san.
0: E ka san o.
13: Oruko yin ati ibi te tin pe.
0: Olajide Abosede lati Agbata Eku ise o.
13: E se ma.
0: E se ma. Yes sir.
13: Aya.
0: Oya o. Emi e bere bere kan mi gbo dada.
13: Mi ti fun yin bere kankan, eyin le mu bere.
0: Mo mo e so lo ni mo ku wole le fun. Eni tin la be abi kini kan yan.
13: Eh rara, iti mo fan to wa lori itakwa ilu jara nu eyin ni e mu.
0: Okay, okay. Oya. E fun mi ni bere ka arun abi kefa, na ba ti lo.
13: Ah, won ti mu kan, won ti mu kefa.
0: Eh ikefa nko.
13: Won ti mu.
0: Ikejo.
13: Oyi kejo ibere kejo oya ebu a lo ni taun
0: abore ni ti ajapa
13: kini japa ki laun
0: ebu a lo ni taun
13: abo
0: ni sana re
13: abo tana re aso to kagun si egun
0: la n pe ni yepe
13: eh
0: la n pe ni yepe yepe
13: la n pe ni
0: jepe
13: okay oya oya gba a se se bere osi
0: eh lo da bi ibere oro
13: lo da bi bere oro
0: ibere oloro
13: ibere oloro bibo
0: ya se se ibere osi ni de lo da bi ibere oro
13: ibere oro ko ibe o fe jo ni sugbon ko jo yo ba si bo won ni pe mo fi o se je lobe a se se bere osi bi olowo ni won ma nri
0: okay
13: ke se pe won se bere oro bi olowo ni won ma nri yo ba tun le ni pe bo si ba bere si ni ta won bi olowo ni won se ma nri eni ma se ke bi eni ti are kan ko lo ma jare oko lo o ma dan o ma se yoto o ma san rasin yo na en se wa se yoro toro to bayi e ka san oruko yin ati bi te tin pe
21: Bolo ati fe ni laso mi yo le.
13: Aya.
21: Ibere kejo.
13: Ibere kejo ma ti mu kejo.
21: Ibere kokanla.
13: Ibere kokanla. Aya. Baba nja.
21: Ni se bi kaku.
13: Ija la n pa.
21: Okay, mo number 2 number 2.
13: Ija la n pari.
21: Ija la n pari. Ani ko n pari ku ifa la ipo eto
13: aye ga anjo ija la n pari aye pari duku boro won si ti fe gba won wa ni ifa le pe tabi wa gba mi ni e ti e ta kon ti e so pe duku a ti wa wo pe bo la se yanju re si ale fe se leto a se mo be se je lo be ni awe ye gaza e ka san e ka san
0: hello
13: e ka san
0: ifa nla
13: oruko yin ati okay
0: mo abibu e pa taro e ku
13: e sun
0: e mo ki ba mi o mo
14: ku lai lai
0: laye ewede ni galaxy ko ni baje fun ya ma ri yin
14: ba mi esin
13: eni mo ede le o ni ewede
14: e ku ran ti o eni rare o
13: eni ka ti mu ga edogun
0: e fun mi ni ketala
13: iketala iketela aso ti oro
0: ni jomo mi je na
13: okun ni gungungungun
0: ko ma ni bi ta ti fa wa
13: baba ti mo laake baba ti mo
0: e ba mi tun mu
13: e ti so pe baba ti mo laake
0: baba ti mo laake
13: aya
0: ni ale alagba ati igba alagba tun
13: a ti ta alagba
0: abi do wa
13: ajo de ba be sunkun e yo ra sunkun bo meji
0: ko ifale ba mi
13: ya bi ba ti mo laake eliri oni ke bi erin lai lai
0: okay oda ko ba ja mo ri
13: ami wa la ni gba lagba sun kike ti mo so ke se kike kun be ba se mo ni omo pe bo ku ba bi e we asun le pe bi owo e ku ba se mo
14: se bi nuju o
13: se nuju ni ke se lehun
18: ni se bi nu oju
13: rai na to ya mi bi ba se bi o ku ba se mo lo se fi ni e ka san
1: e le ka san o ifala
13: e sin
1: yes sir ibere ke san
13: ibere ke san eleyi awon te mo so dada te ba ran ti o bi le ba kan le bode ba kan ede
1: le ba kan le
13: mo ti so dari loni gan
1: mo ti gbagbe
13: ah te ba ti kuro ni ori ibi kale bo si bi kan
1: ninu
13: bi le ba kan le kile yin ko kan ra won ju be lo ki ode ko kan ede bi le kan le bode ba kan ede okay bi le ba kan le to de ba kan ede ti o ba se ni ta fe nbe won o kin to abere loju eni en ti yo ba ma so pe ile o ba kan la won ba won ara ju be lo ka sumo ara ti ya ba feran ara wa ko si nkan kan ko si owo kankan nbe e ka san
2: e ka so o ifa la
13: e se won
2: lati bembo
13: lati bembo
2: bembo area
13: pata e se won
2: o ya
13: ke ibo lan lo
2: oya
13: we ni e won ka ye mu e gba te lo ye ma be ku bo la lo
2: e fun mi ni number
13: 16 merry din logun oya iro lo nje mokutan
2: iro lo nje mokutan eni to ku ti toro
13: eni to ku ile to to ju eni su
2: ko ko re ki soro ni
13: Igbe tutu lesu ya jako.
2: Igbe tutu lesu ya jako.
13: Opakaso oro ati jakeji ni. Ki lesu kini igbe?
2: Lesu tata kan ni lesu.
13: E kini igbe?
2: Igbe ibo.
13: Igbe mo wa ni pe igbe tutu oko tutu lesu ya jako bi igbo ba gbe tanko esu asi lo payen esun e pe fun wa oya jikin bo si ori itako ajikin mele na e ka san
22: hello
13: oruko yin o
22: ka san abileko owo labi ni lati apatu
13: lati
22: abileko owo labi lati apatu
13: lati sa party lati sa
22: ibere kewa
13: ibere kewa ibere kewa lo bayi mo nbo mo wa nkan yen ko ma sa lo ni o aya
22: aya
13: igba ta ba fi rin ka
22: la fi so
13: igba ta ba fi rin ka
22: la
13: fi san ni won fi san fun ni
22: la fi san fun
13: ni omo ni bi ni ran
22: omo ni bi ni
13: lo
22: esi wa wu
13: kesi omo ni bi ran le si wa wu bi yo ba se mo so gege omo ni bi ni ran
22: omo ni bi ni ran o so fun wa
13: omo ni bi ni ran ki run orin to gun ke se pe orin won so wi pe ke se ko eje aje tan ni o pe iru won ma loju anu ni to ba ni bi to ba ni ran ke se nkan to je pe awi ma wo pe le se wa jo ni won wora bayi en ti yo ba nso nu e jin bo si oda we yen wa lori itakan ilu jara a desola re ke won ki wa won wa nbe ola sinde abib ka ma dupe ana ki wa a bakana alaji mufta wo gorin de marin to ti se won ni e ka so won ki wa ko se opolo ohun asa ana wa nbe Adeola Odumosu Ola Seyi ena ki wa won ko ena ku gbejun dasola re ke ibere ti mo bere ni won dan won ni pe iyan ni osupa be ti aranmode le ole won ni iyan amid ademola doyan na ni iyan abramadan won ni iyan kainde ti mi leyin dasola re ke tun fo lebo fadiji bolarin wa babajide awon ni amala ni ẹwọn ni ọgbẹni fọlá ọmọ kẹ rísíkà tó ṣe ni òṣùpá bẹẹ ti aranmọdẹlẹ ọlẹ àná níyan ọláwúwo olúyímíkà wọn ni yan arẹgbẹsọlá rose ìyẹtúndé àwọn à ń bẹ wọ́n ní bàbá ń kọ wọ́n bèrè bàbá ọ̀jẹ́ ń dé bàbá ìjẹ́ ti sílẹ̀ wọ wọ́n ti káwọ́ tútù gbéra kọ́ba mẹ́ẹ̀dùnmá rẹ̀ kó dẹlẹ̀ fẹ́ èèyàn rẹ̀ tó lọ ọlájídé ọmọlára bọ́sẹ̀ àná òṣùpá ẹbẹ́ ìtì àràmọ́dẹ̀lẹ́ ọ̀lẹ́ torí kò lè dáko àwọn ní pé èèyàn ni abraham dá àwọn nígbà balẹ̀ pé ètò ẹ̀dá ọkùnrin ẹ wò dáadáa ẹ ti rí ẹ wò dáadáa mo ti ní kí wọ́n ṣe sí yín bí wọ́n sì ṣe sí màmá tí wọ́n pè wọlé lẹ́ẹ̀kọ́ náà ni wọ́n ṣe tẹ̀yìn náà dasola àríkẹ ẹyin lẹgba ẹ fi nọmba yẹn sọrọ ká tó kúrò ní orí ètò báyìí ẹ fi nọmba yẹn sọrọ ká tó kúrò ní orí ètò báyìí ẹ fi nọmba yẹn sọrọ lọwọ dasola àríkẹ ló gbà ni wọn kọkọ gbà gbogbo àwọn yẹn tó fi síbẹ náà ni wọn gbà yàtọ sí ẹni tó pè ní àmàlà ẹ fi nọmba yẹn sọwọ ẹ kí n gba ìpè kan sí ó ti rẹ bẹtẹ tó bá ti di aago mẹfà sí aago méje ẹ já pàdé lórí ètò yẹn tí wọn bá mi yọ ẹmí àti mouthpiece ni ajo wà ńbẹ tó bá ti di aago méje náà olóore ìlú àti pẹrẹpẹ gbogbo tí ń ṣẹlẹ̀ ní nàìjíríà ẹ ti mọ ibi tá a máa ń lọ ẹbẹ̀ láti mọ àwọn nǹkan tó ṣẹlẹ̀ lọ́lọ́kan ọ̀jọ̀ kan wá gbogbo ẹ̀yin tí mo ti pè tí ẹ ti jẹ̀bùn tẹ́ fi nọ́mbà yín tí mo gba nọ́mbà mẹ́rin tó parí nọ́mbà yín tó bá yẹ ní ìkọ̀kọ̀ tí ẹ fẹ́ bá mi sọ àbí àkíyèsí kan tí ẹ fẹ́ pò àti torí pé kò sí ẹni tó gbẹ́jọ́ kò sí ẹni tó mọ̀ tán 08072720308 ibẹ̀ náà lẹ́ máa fi àwọn àríwò yẹn ibẹ̀ náà lẹ́ máa fi sí mo gbogbo ẹ̀ ń tètè bàbá dasí bàbá ẹ bá mi dágbére fún àwọn aráalé.
14: tó òṣùpá ìmọ̀ yọ ní àyín bọ̀rọ̀bọ̀rọ̀ ìyókù mọ̀ tún dọjọ́ mẹ́jọ láṣẹ elédùnmọ̀rẹ́ ayọ̀ àti dùnú láfi pàdé ara wa èmi ti yín tòótọ́ owó ni kókó èjì rẹ.
13: tó èmi ni kúnlẹ̀ fani ifeanyi tv kọ̀ǹpútà adáfamọ́fì àjẹmí adédàjẹ kí n ló lọ́ọ́ kí n tó sanra aládùúgbò ìdọ́là apá ẹ̀ tó bá ti di aago mẹ́fà ẹ máa gbọ́ kan ní 32 fm dáadáa láàárọ̀ lọ́sàn-án lálẹ́ nígbà tí wọ́n kọ́ lóògùn fún yín ni ẹ kó kalẹ̀.

0: ìkànnì adẹ́rìn pòṣónú.
1: Ẹ nọwọ́ sẹ́wọ̀n bàbá wa, ẹ sọ fún Ọlọ́run, Olúwa gbogbo kùdìẹ̀ kùdìẹ̀ ẹnu ayé bàbá wa, Olúwa sọ di pẹ̀tẹ́lẹ̀, Olúwa bí bàbá wo, Olúwa wo gbàgbọ́ palọ̀.
2: Bàbá ẹ̀ ń gbọ́lọ́ bí bàbá ẹ̀ ń gbọ́lọ́ bí.
1: Dáni ẹ̀yin ni sa,
2: èmi
1: bẹ́ẹ̀ ni sa.
2: Lúwà dúwà wèrè olùgbà.
1: Dáni bẹ́ẹ̀ mi sè dárí ni.
2: Ẹ̀mí wèrè Olúwa náà tó ń dẹrù tó ń dára jọ tó ń bẹ̀.
0: Dáni sẹ́ ọjọ́ gbogbo kìkẹ̀rín.
3: Ẹyin tẹ̀mí báwo ni gbogbo ẹ̀yin olólùfẹ́ mi. Orúkọ mi ni Aishat Lawal. Mo fẹ́ kí a bá mi gbọ́ 32 FM lórí ìkànnì 94.9.
4: Ẹni wa disappointed.
5: Man, not on this frequency.
6: Frequency.
5: FM 94.9. After mandatory warning. Side effects of listening include smiling for no reason. Listen to FM 94.9. No dull moment.
7: Believe me, I don't lie.
5: No sad vibe. Just 32 FM 94.

0: àwọn dẹ fi oyún yẹn sílẹ̀ àwọn dẹ bí wọn lọ bá obìnrin mo ní sa wọn ní 30 minutes làwọn fi sunkún wọn làwọn sun kinní kan dẹndẹkun mo ní kí ló ń pa yín lẹkún sá ìyàwó yín bímọ citizen ló bí ọmọ nílùú ọba citizen britico ẹ bá rẹ yẹ fẹ ẹ kí ni yín ọmọ dùn pé ọmọ ìyàwó yín ní ọmọ onílùú wọn kò lè mọ wọn wọn lọ ẹ ń wí à wọn nínú àwọn odù wọn nínú ó ní gbogbo wọn nínú àwọn odù wọn nínú àwọn odù wọn tá a máa wò báyìí wọn ni ó dẹ lè ṣe ń tó ṣe fún mi èmi dẹ ni mo fi ọwọ ara mi ṣe ra mi èmi dẹ mọ sẹ pé kò lọ sílùú òyìnbó kò ń ṣe pé bóyá ó wù ẹ lọ please forget about it I can't help the situation gba ti to je pe iru nkan be yen sele nkan ti mo sha wa mo sha ti ri omo sha ni won ni awon kan ni ka won so fun mi awon fe bi mi mo lo si todun mi te si wa be won lo si todun meji abo going to 3 years mo ni se de nsise mo na won mi fe so se ton nse ka ma lo gba se won lohun ko ye yin mo ni ise te nse yen se enjoy e won ni fine na won rowo won ni but inu awon odun awon fe pada wale àwọn fẹ́ kọ ìyàwó àwọn sílẹ̀ àwọn fẹ́ yọ̀ǹda ẹ̀ ọdún òun kò rẹ́nìyẹn mo kò ṣe pé bóyá rẹ́nìyẹn o but ó betray àwọn betrayer ni àwọn fẹ́ fi sílẹ̀ táwọn ọmọ ẹ̀ táwọn yẹn bá ní nǹkan ṣe lọ́jọ́ ọjọ́ táwọn bá gbọ́ àwọn àwa àwọn ò fẹ́ ìyàwó yẹn mọ́ àwọn fẹ́ kọ́ dádì èmi ò mọ̀ sá o bóyá ẹ lè kọ ìyàwó yín o wọ́n ní ṣùgbọ́n àwọn ti make up mind àwọn fẹ́ wálé ṣé káwọn èèyàn bá yín dá sí torí èmi tẹ́sẹ́ pé kẹ́ ẹ máa bọ̀ ń lé bẹ́ ẹ bá wálé mi ò mo mọ̀ pé tẹ́ bá wálé náà kò ṣe pé máa ránṣẹ́ sí mi pa ẹ ti dé nítorí èmi kan mo ní ẹ wá ẹ jókòó sọ̀rọ̀ náà dáadé àwọn nínú ọbabìnrin no tó bá mọ bí mo ṣe ń fèwò tó bá mọ bí mo ṣe lọ́ọ̀vù ìyàwó mi mi mọ̀ pé nǹkan tí ìyàwó mi máa fi compensate mi ni I'm not happy about it at all I'm not happy I need to come back home ilé wíwá ti di méjì ẹ gbọ́ ṣé kí dáàdì máa bọ̀ ń lé àbí kán kún fi ṣe iṣẹ́ onú ẹ̀ kú àmúmọ́ra eégún màá kàn gbèyàn bíi méjì láyè torí mo tún ti ní àlejò gẹ́gẹ́ bí ìṣe wa mọ̀ pé má ní àlejò every Thursday tó máa ń tọ́ wa sọ́nà tá a bá fẹ́ tiráfù out wọ́n tún sì dé gẹ́gẹ́ bí ìṣe wọn ṣùgbọ́n ẹ bá mi dá sí èmi ti ṣí ojú òpó sílẹ̀ 09062949 ṣé kí dáàdì máa bọ̀ ń lé o ìyàwó wọn disappoint wọn yé orí ebété mo ti ẹ̀fẹ́ kẹ́yìn ọkùnrin bá mi dá sí kí ló ṣe yín ẹ̀ tí ì dá sí nǹkan ṣé ò sí ṣé mo bá yín ẹ̀ ń bá mi jà hello.
1: hello ọmọbìnrin ẹ kú ètò.
0: àmú àpẹlú ìsà ẹ káàsán sá.
1: 32fm ní jọ́nàlù.
0: abrasil.
1: òkè ló wà ẹ̀ ní ìjábọ̀ ìmáàmù àpẹlẹ wá sí lágbègbè èdè
0: ẹ̀fẹ́. ẹ ṣe sá.
1: ẹ bá mi bẹ bàbá yẹn.
0: kí wọ́n jókòó
1: sílé ìbò ìyàwó rẹ obìtrí rẹ o ẹni tí o fẹ́ bá wọn ṣèwé tó rẹ pé ìwé owó ló lòun ọgbà ó ti gbowó gbẹ́dùn níbi tí wọ́n ti ṣe ìtàfíù tẹ́ ni wọ́n ṣe practical tí wọ́n bá ṣe owó lọ nìyẹn ọ̀dà mi kọjú ọ̀kú ṣe sùúrù kọjú àfọ̀ lọ́run bọ́lá bá ṣe ní ìkórè ní orí
0: bẹ́ẹ̀ni
1: ìná nǹkan kan dákun wọ́n jókòó síbẹ̀ ibi ọ̀rọ̀run o wọ́n jẹ́ ọ̀rọ̀ lù fáwọn àtàwà ńbẹ̀ ni o
0: kò burú
1: ojú ti àwé àtàwọn ọmọ ẹ̀ wọ́n jọ máa kó pálọ̀
0: àbí
1: ọlọ́run sàlágbó wọn.
0: àmì ẹ̀ṣẹ̀ sá óyá èèyàn mélòó ni kí n tún fún láyè ta ló wà pẹ̀lú mi lọ́hùn hello.
2: hello ẹ ká.
0: hello.
2: hello ẹ káàsán.
0: ẹ káàsán máa.
2: káàsán pẹ̀tẹ́.
0: ẹ ṣe.
2: Kí dádì yẹn kán mọ́ wà sí Nàìjíríà rà yá. Tí ó bá fẹ́ parọ́ tó bá fẹ́ parọ́ fún wọn, yóò gbé ọmọ yẹn pamọ́ fún ọtọ́ ẹ̀ máa bá tọ́jú ẹnìyàn lọ.
0: Bẹ́ẹ̀ ni.
2: Wọ́n yóò bàbá tó jẹ́ pé ti rí ìwé gé bẹ́ẹ̀ yẹn. Ó ń fara jà á. Nígbà tó fẹ́ tó bímọ fún òkùn bí ènìyàn ọmọ lọ́wọ́ rẹ̀. Ó fẹ́ tó fẹ́ gba ọmọ lọ́wọ́ rẹ̀.
0: Kò sọ bẹ́ẹ̀.
2: Kò tọ́jú síbẹ̀ kán fara sinmi kán fi ìfẹ́ lò. Ìfẹ́ ni kókó.
0: Kò burú. Ẹ ṣe ọ̀rọ̀ lẹ́kú sọ ẹ̀rọ lẹ́sọ ẹ̀ parọ́ ó yá ká tó lọ sọ ojúde lọ́n yẹn ń pé wọn sókè ẹ̀lò ẹ̀lò ẹ ti wọlé o èmi ò gbọ́ yín o.

0: ẹ káàbọ̀ padà láti ojú ọjà ètò ìgbé náà lẹ́gbọ́ láti kẹ̀nẹ́dẹ́ arínpọ̀ṣọ́nà 32fm 94.9 ní orókè tẹ́tẹ́ mọ́kọ́lá yún lórí ìbàdàn ẹ̀bẹ̀ náà láfídí kálẹ̀ sí ájíà kákù lórí ọ̀rọ̀ fífa yẹn abẹ́ nìkan tẹ́ fẹ́ mú bẹ́ẹ̀.
1: Mi ò ní kankan sọ lórí ẹ̀ náà.
0: Wọ́n jẹ́ pé mọ̀ ń pa ọ̀rọ̀ private investor yẹn ni kálí mọ bàbá sí èmi náà wà nù fíìmù yẹn nìyẹn o
2: ọ̀rọ̀
0: owó ayẹyẹ dọ́bọ̀ ọ̀run létà
1: wọ́n
0: lé ní fi àwọn ti yọ gbogbo ẹ̀ṣẹ́ wa báwọn ká wá dọ́run kí yẹn sọ́fà láyé kó tún lọ sọ́fà lọ́run ẹja kún bẹ́ẹ̀ torí àwọn bí ọlọ́run ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ọkọ̀ Man United yìí ni mo fẹ́ jẹ́ ká wò kò sí báyìí fẹ́ ṣe ọ̀rọ̀ wọn kò sí báyìí fẹ́ ṣe tí a ò ní mẹ́nu ba ọ̀rọ̀ wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan pẹ̀lú àlùgbà káàkiri káàkiri káàkiri káàkiri tí wọ́n náà kódà nínú ps yẹn bí mo ṣe mọ́ta díẹ̀ tó má yóò win ní géèmù kankan àmọ́ ká tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ náà tó túmọ̀ sí pé nǹkan ò lọ́dẹ ìdí fún wọn ní báyìí wọ́n ń tọ́ka sí olùkọ́ni wọn kódà gbé mike carrick dédé nǹkan tó fún àwọn ní sáà tó kọjá bóyá ó dàbí epo ti tán bóyá ká lè sọ pé àwọn agbábọ́ọ̀lù tí wọ́n tún kó mọ̀ òun ni ọ̀fẹ́ dá tó pẹ̀lú tí ń bọ́ kọrin báyìí wọ́n ti ń nàka sí anthony conte gẹ́gẹ́ bí ẹni tó yẹ bóyá kọ́ wá yẹ kọ́ wá gbaṣẹ́ lọ́wọ́ mike carrick ná ṣé anthony conte lọ́kàn ni àbí mike carrick ni sọ̀rọ̀ wọn lóòótọ́.
1: Ẹ wò pé tẹ́ tí ò bá ṣe dáadáa nísìn wọ́n máa lọ pòkè ẹlọmẹ́ni wá nínú kọ Manchester United ẹ pé a ti máa sọ tẹ́lẹ̀ pé bẹ̀rẹ̀ kì í ṣe orí fíìdì lógún tí ń jà tó ogun yẹn ó dà pé ó ń jà wọn káàkiri ni ó ní stéèjì tógun yẹn tí ń jà wọn bó ṣe wá wà lé pé ní sáà tó lọ àárín nǹkan tí Michael Carrick ṣe nínú kọ Man U tọ́dẹ̀ ni yes tó bá kó bá wọn bẹ̀rẹ̀ season tó gbọ́n dé number 3 adẹ̀rí bí wọ́n ṣe ń bẹ̀ ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan láàrin ọ̀sẹ̀ kan láàrin ọ̀sẹ̀ méjì tó dẹ̀ pé nǹkan mú yes fún wọn nígbà náà lọ bó ṣe wá wà lélẹ̀ wọ́n ṣe wọ́n gbé agbábọ́ọ̀lù fún olùkọ́ni yìí àbí wọ́n gbé fún olùkọ́ni yìí bó ṣe wá ẹ̀jẹ̀ ká tún wà wò lóòótọ́ tá bá compare Michael Carrick àti Anthony Okonte ó jura wọn lọ bẹ́yẹn bá kàn parọ́ tara rẹ̀ jẹ́ ni ẹ̀ tó ti lọ prove rẹ̀ nínú kọ Napoli ó prove rẹ̀ nínú kọ Chelsea níbo ni ò tí lọ kí ni nǹkan wo gan ni ò tí gbà kí la tún fẹ́ máa sọ yẹn Michael Carrick lélẹ̀ ẹ̀ dẹ̀yẹ́ ká wò ogun yìí pé bóyá lóòótọ́ ó bá ní wọ́n fi bóyá wọ́n àtàchì orúkọ kan mọ́ olùkọ́ni pé bóyá interim ó dẹ̀ pé interim. Lọ́wọ́ àárín wọ́n gbé bí agbábọ́ọ̀lù mẹ́ta fún wọn gbé Baleba wọ́n gbé Santos wọ́n gbé Telemans wọ́n gbé fún ẹ ṣáàtọ̀ bá wọn yẹn ṣé wọn ò tí wà proving tó níbi tí wọ́n ti ń bọ̀ lóòótọ́ lè bá yìí kì í ṣe testing ground tó bí jẹ́ pé òkè ẹwà agbábọ́ọ̀lù ẹwà ní òkè ẹ̀ fún time níbo ni time náà wá wà ìyẹn tó fọwọ́ jẹ́ pé báyìí náà tó ṣẹlẹ̀ olùkọ́ni rẹ̀ lélẹ̀ èmi rí pé bóyá olùkọ́ni bóyá tactics wọn bóyá nǹkan tí mo fẹ́ pé bóyá tactics wọn tó pé tí nǹkan ò bá work out àti pé ìlànà tóun gan tẹ̀lé ìgbà míì ó fi kíní ló fi bẹ̀ wájú o lè fi kùn yá sí wájú ìgbà míì ó fi ìbò ẹ̀mọ́ síbẹ̀ lóòótọ́ olùkọ́ni máa ń work tó bá sì pé kẹ̀bí a ò ní fẹsẹ̀ wọ́n ṣẹ̀ṣẹ̀ máa wá ṣùgbọ́n tí nǹkan bá padà mú yẹn tó bá ń continue lọ báyìí tẹ́ pé èmi kan máa ń yìí lélẹ̀ èmi ò mí nǹkan tán fẹ́ ṣe bí alára nínú ìsìn wọn ti já ń Carabao inú ìwé ìdíje mẹ́ta pé ná Premier League FA kọ̀wé lè tí wọn ò tí ì bẹ̀rẹ̀ àti inú ìdíje UEFA Champions League máa yìí lélẹ̀ tó wà bí wọ́n ṣe jẹ́ pé big names tó àtọ́dún ọ̀nà ti gba Champions League kẹ́ lẹ́yìn ìgbà tán gba àwọn míì ti gba méjì lẹ́yìn ìgbà náà wọ́n kàn ṣe máa sọ pé yes àwọn gba mẹ́ta ni àti gba ọ̀nà ti gbà ìṣe dáadáa wọn gan nínú ìdíje UEFA Champions League ìgbà láti fi ṣe dáadáa wọn kẹ́yìn ìtò lọ kẹ́yìn wọ́n já kúrò ní group stage náà ti já kúrò káwa máa sọ pé léyìí tí wọ́n wà báyìí lóòótọ́ rẹ̀ ní sáà tó lọ ẹyọ kan péré àrí bí Michael Carrick lóòótọ́ àwọn yẹn ní yes olùkọ́ni àyè téèyàn bá fapá lábẹ́ rẹ̀ ní Bruno Fernandes ló ti fi ìwé ìtàn tuntun tó fi kọ́ nínú ìdíje UEFA yẹn nínú ìdíje Premier League bó ṣe wá wà bẹ́ẹ̀ pé tí wọ́n bá ní kéèmí sọ tí nǹkan bá ń pọ̀ tí torí pé a lè ṣàdédé rí àyípadà ọ̀tún tẹ́wọ́ lè sáré já Man U gan bá ṣe wá ìgbà láti lè pé àwọn jáwé olúborí márùn lè ra wọn kẹ́ wọ́n sì ń dream of it ṣùgbọ́n tèmi ò bá ṣe sọ tí máa advice wọn èmi ò nìkan gbolùkọ́ni àtọ̀ni kò sí nǹkan tí Michael Carrick tó fẹ́ ọ́fà àfi tó bá yá jẹ́ pé ìfẹsẹ̀wọnsẹ̀ kọ̀ọ̀kan náà gbá láàrin ọ̀sẹ̀ méjì ló kù.
0: Christian
2: atọ́kùn ògì
0: mọ̀ pé lára àwọn irinṣẹ́ àbí ìlú tẹ nífẹ̀ẹ́ sí kámọ́sọ̀dà kejì ní ilẹ̀ gẹ̀ẹ́sì wà pápátó tó bá jẹ́ bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá bóyá olùkọ́ni tàbí àwọn nǹkan míì ẹnífẹ̀ẹ́ ṣùgbọ́n tó ní kóńtì mo mọ̀ pé wà ní olùkọ́ni tó yẹ pé ẹ fẹ́ nífẹ̀ẹ́ sí wípé fún wa result a lojo elesin mi kankan sugbon nkan to kan won kan ma je pe bi yan ba gbase ni asiko ti e ko gbase tabo gbase pelu awon irise kan to ti dogun o se se ko bo oruko eni je ti enu si ni tun se boroboro pelu bo se n toka si nisin o ma to gbede kekan nisin ti won ye se kadiki o gege bi mo se n gbo won le fun ni ofiga baga gbe bo ba ti na meta bi ko na meji o omo lo atun ko te ni kan na loluko ni ti won tin gborun re wo bayi ta won alakoso re ti n ba ta igbe to ta tun so gboya o tun sumo die to ti ni awon nkan to di se seyin boya yin wa ro boya oluko ni mi nbe tan ba gba se tan ba te wa fukun ti se oro yi oluko ni mi
2: yeah man united won soro conte lo to tori awon iko conte won ti jade wi pe awon se tan ati soro ti o man united ba se tan ati gbe onibara awon but o ye ki egbe awelu man united case kini kan ti chelsea lo nba lo aba fa die o pe kin to mu kuro lara pe yan ma adapt mo ipo ti olodun ba gbe wa ngba mi to ba koja agbara ni now for manchester united won soro conte won soro fabian hosla then oruko e nikan to sapa mi lori coach meta na so nipa inisin o tumo si pe won ni options meta conte sise lowo hosla sise lowo o nkan ti mo fe ki ma yo wa careful about nipa fabian hosla ki loruko coach to lo to ti am yi oruko coach to ti am lowo lowo Dizabi mo fe ki awon oloye lo ki esinu ko Brighton daada ki se coach lo muse ase yori jade nbe yen o won ni team kan to recruit fun won ni o baba yi to ni Bloom lati gba to ti gba isakoso team yen lowo baba tan fun ni life president yi mi ti gba oruko re kini kan night lati gba ti ba yen ti take over Brighton and over beyond won ro mo 4 million won fi ta fun yin 2078 ni o transition head down ego laya yi awon guys spirit kilo ko defender liverpool to guy sami hipia ni be yen se ko yato sigba tawon chris hutton de gran potter roberto di sebi fabian osla ni sin ngba ti chelsea gbe potter riri yato transformation woni di sebi lo fun won ni france to lo ko so pe se time pe now tottenham is where they are so team you have gbe coach aso opa kan o le ragbada te ba don to so pe n fa aso opa kan ragbada e so n pe si kilo wo ko le gbe si ki that is it so man united kan mo tanra won in to ti darunu leyan nkan tuto in ti ronaldo so lori niyan o lo eran ti pass morgan interview to se in ti ronaldo so te je ni ko modua ko forun wa lesi oni omokunrin na tun se kilo ruko re Lisandro Martinez e lo mi to ba tun ni gboya wa ke ku lenu o ke se pe yan ni agbara o sugbon gbe ki e dake yen isoro ni fe lomi to ba dele bo won ni to ba ti dake ju enu amarun to ba dake ju ti ade ba so iru awon yen ronaldo ti so ti e lisandro so ti e pata pata ri ake ni ki ma lo aro mo kan to ku kota to get away na to na tu soro man you can fix ile e le ma ra awon abek material ke le fe achieve result ni la isigba to asiki saka se emi lowo lowo na so fun gba ki le fe ra saki siki fun ki lo ki how many goals lo ni omo ti en lo lo si omo ti en lo lo si Shetland ni abi
0: Shetland
2: Island eyin e wo
0: o le na lo jade
2: eh look at that so kan ronu kan mo to se ma ri ku kan lo yala kai lo wa mo bi Brighton gbo bo le chenche te fi ro mo 4 million ta ni 50 60 70 so ma gbe content de mo se jari na awon yan ni condition won ise oluko ni ana
0: ola Raf
3: atokun
0: lori oro Man United yan ka mo ko die nbe ko to di pe a o kuro ni bibe pelu rufe ru nkan to nsele ni kete ti Martinez soro yen tan boya ona soro ni soro wi pe adun to ku fun mi opo mo be ba fe loju ke fe ba si ni fe e je ma ba subhanallah robi ka mi ki ma ba lo boya nkan to fa to fi so rufe subo nisin awon iru awon warifa
2: e foriji mi tori olohun oko mi lo fu e ma binu ejo awon ti o je Hollandia make lodo wa e ma wa lati ola lo e wa ma gbe won ti ko wa o awon to je ola awon to je ni o ko se pe lamidi lo ni ka wa o awon to je Hollandia make
0: uruko wa la ko le o
2: awon to je Hollandia make e ma wa lati ola le wa gbe e se ku fe
0: e ma mu ma to bo bi yen bo se wa ni Raf pelu to wa bele ti Martinez onisi bo se pari e na lawon navy awon gangan to ti be si mo drag e pe irufe iru oro yen ko yen ko so be ko yen ko so be pelu nkan ti Martinez so inisin bayi pelu nkan to nsele o sumo oto
3: o sumo oto o je jina se yo pa pata se nkan ta ku so mi po ni gboya ti o to defle so nko irufe o bai jade do awon yan tin tenu abuku lo pe omo argentina kokan be pe irufe nkan ti o sele si enzo fernandez no ni igba to wa chelsea pe enu won du ati kuti romero nko tottenham hotspur se kon je tin tag won be sugbon kaukin to le jade won ti wa frustrated ni se ki antoni conte ko denu ko manchester united ni niyi manchester united si ma je akisa to pari o wa le disa to nbo o kin kan wa yi pada die o first in tema ko ye o kin se pa luko ni ele o igba ta mo mu denu ko Amoim was best coach ni bi to tin boko to de po de nu ko Manchester United e wo ligon association won ligon ton ti gbe wa nba pe won ti pada lo Ralph Rangnick kokon beyin ko to de pe Michael Carrick no de e wo gba ta kun de emi o le so pe bia Michael Carrick bia fluke na bi nkan sugbon ki se oro coach abi won agba bodu lo nse nu ko Manchester United lowo bo lowo bai ko lo tun le won se won philosophy to fin structure everything won so everything se igba bi ose to ko ja bi ose meji
2: squad njo
3: bi ose meji ni baba yi so Sarah Ferguson to ni pe do won pe to yin pe to se yohun ku nbe yi pe awon pickot nkan kan to fun pe ko fi be dun mo won nu awon kokan na wa te ko wa nu ko Manchester United igba ti baba Sir Ratcliffe ti won de mo pe baba egbon won kan jade pe ko ma ba ti won lo ki je sugbon won to ku nu be na ni pe inu won ma dun si so ki kon wa nkan kon lo yenu le yen wo dada pe kini nkan ta le se awon won lo nse nkan to fun an result tele je pe kini o pada fun result mo so ki je pe bia tactics abi nkan kan ti na awon to je bi awon backroom staff jọ pe ki je awon to n gba bọnu nkan la lo papa awon kan ajọ pe nkan te pe won sise awon scout kokan beyin tinu won ba dun won ni fun an result gidi ngba te okay e lo gbe awon telemas won kokan beyin se won fun ni result lati gba ti sa ti bere so an awon to ti won be tele te pe won o ye kan tun ku won be ro won du so yin mi mo kan to se duro se nu nkan yin so ki se ke boya enikan be a enikan je bo je bi enikan te pe o le wa nu team forever awon a magwe ojo won tin dale e je ku won lo e wo lo won better player olukaluku lo n gba won player wole te pe won je n gba won modi wole e wa eyin si ninu nkan bayi so o je kan te pe won budo e ti wa nkan se si mi fe ri oruko ko je pe gadu la gona lo gbe wa lowo bayi won si ma jiya te sai ma fi pari kokko make sure pon won relegate
0: adia kamole ka to sumo areyan wa ni ile pelu don sele bayi bi atletico madrid se gba so ja gbe tin dekun die die pe wo tin be lori avarese bayi o ti bo si bi 120 million euro bayi kini on veju boya bi 105 abo wa or 16 million pound tabani ka gisi pound pelu don sele yi arsenal gba bi pe bi o ba se lo ni o lo yo kares gba won ju kesi lori bi wa di january wa won di ora ki won ta won ba farakun yi laye die de bi ka gbagbe ayo arsenal lo wu o die ju yo kares lo kan to lo fi gba varese
1: Arsenal na ni e ri pe en to fe gbe ngba kan tele tele ni Saturday wa ina fe gbe Morgan Rogers yo yo Gareth na gbe tun mo pe won gbe Christo Zolis na ri Zolis re mi ti bi nkan to se fun iko Arsenal
0: e se meye
1: bo je ba won ngba yen na fe gba meyeji ngba yen ni o yi ze Morgan Rogers won won de pe yeah Zolis owo ti e kere awon de riwu lo lori e o na de na tin ri bayi lo ton ri amo kan ti Julian Alvarez to le se lati nu ko Manchester City to fi wa ni ko Atletico Madrid ba kan wo lo agba ball re te yan ba eyan ma pe yes agba ball to je pe o le mu nkan wa ni ki se pe ya kan ro pe oke nkan kan bayi lo le se Arsenal de lele ta won na e pe ba kan wa lori e Arsenal wa lori awon bi two teams yi lele pe yes awon team de pe won se daada lo wele ita wa ni yo guys ton de gbe e ri pe lati gba tan ti gbe Tata Vat to lu ko ni Mikel Arteta to je pe yes Havertz ni first choice e bai oni Gyökeres lo tin bere latori aga o iko de and eh boya wa fe gbe Gyökeres ori sojo oja ni January ife se on se
2: lawo wo se re wo January ba o so kele lo
1: wo se re okay ta mi si bai ti Havertz yen ba ni fara pata na ma fe ma lo Zolis lo ni fara pa lele eh won ma merino nbe eh lo tona merino aga wa lowo arin to si do to ti dowo waju sugbon ta ba nso pa okay aga bo de pe yes pe normal striker ni proper striker won na ni bi yoke oni Gyökeres sugbon pe on fe gbe normal iko Atletico Madrid won lawo ta Julian Alvarez sugbon ka wa ta fa won ti o fi wa se suta ohun gangan la leta ohun gangan ni
3: sir ti cross na ba gbo ko ma wole lo fun Julian Alvarez o kan kun wole da po mo o ni ko te po fe lo o le fe lo bi sir ka bi sir meji se ko ya ye kan le po on fe lo eh je mo pe agbo odo won be won ma la gidi die so to le Arsenal ba need the long time mo te po ma le fun won ni nkan gidi to te po ojo je ma pe kan wole wa better striker to je ma se Gyökeres

lára àwọn agbábọ́ọ̀lù tó yẹ kó sànú Man United. Ayọ̀dèjì. Ayọ̀ burúkú ni. Ó ń láyò, ayò ńlá. Èmi ni mánéjà rẹ̀ US.

0: one finger down, now him be say, you self they like go where he pay you pass. So, why your choice for bank go come different?
1: If you self don't try, for this your hustle. Download Smart Cash app today. Make your money come the hustle for you. You go get 15% interest per annum for your savings. No shishi as charges for any withdrawal way you do. Oh, now free of charge. And get up to 10% cash back for data bundles. No be cha-cha-cha. Terms and conditions apply. Smart Cash, now by Airtel.
2: Tó èyí la fi ń kí gbogbo àwọn èèyàn wà tán wà lórí ìjókòó. Kókó ti tó láti gé àkàrà òyìnbó fún ìgbéyàwó tòní.
3: Ètò ìgbéyàwó láyé.
4: Ẹ jọ̀wọ́, ẹ dúró náà jàre.
5: Bí ló ṣẹlẹ̀?
4: Kí wọ́n tó so wá pọ̀, ǹjẹ́ o rántí pé o ṣèlérí tẹlifíṣàn fún mi? Fìríìjì ńkọ́, ẹ̀rọ ìfọṣọ, iṣẹ́ ìlé wa máa fọwọ́ fọṣọ nílé ẹ ní 2026.
2: Ẹ ní tòótọ́.
4: Ká ṣáà sọ pé o ti rà wọ́n àbí?
2: Ta ló ti ẹ̀ sọ pé mo gbọ́dọ̀ ra gbogbo àwọn nǹkan yìí lẹ́ẹ̀kan ṣo níbi tí CDK ẹ̀ wà.
6: Ìwọ ló tún jẹ́ CDK báyìí.
2: Bẹ́ẹ̀ ni o, CDK ẹ̀. Ẹ lè ra fìríìjì yín, ẹ̀rọ ìfọṣọ, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.
4: Ká kúkú wá gbà pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ti wà nínú ilé rẹ lọ́wọ́lọ́wọ́ bá ti ń sọ̀rọ̀ yìí àbí?
2: Láti oṣù tó kọjá ni mo ti rà wọ́n.
4: Olùṣọ́ àgùntàn, ẹ so wá pọ̀.
2: Pẹ̀lú CDK, o lè ra fóònù, tẹlifíṣàn, ẹ̀rọ amúnáwá tó ń lo agbára ìtànsán òòrùn, àga àti ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan mìíràn. Sanwó díẹ̀díẹ̀ láìsí èlé owó lórí ọjà tó bá rà lọ́dọ̀ wa. Download CDK lórí Play Store àti Apple Store.
7: Ọ́fíìsì wa wà ní Mokola Road ní Vesinari Bus Stop àti Àpáta. Ẹ lè pè wá sórí 0707-460-3911.
8: CDK, sanwó díẹ̀díẹ̀, gbẹ̀gbẹ̀ ayé rọrùn.

0: FM 94.9, Laughter House, Orioke Tete Premier, Mokola Ibadan.
1: Ẹwọ́n hey, ni bẹ́ẹ̀ mi ni ẹ̀gbọ́n ẹni bẹ́ẹ̀ mọ̀ tá ẹ̀ ń jíyọ lọ́bẹ̀. Bẹ́ẹ̀ mọ̀ mi ṣe bẹ́ẹ̀ ń gbóhùn lẹ́nu mi èmi ni Bàṣírù Ṣọ̀lá olóyè Ajere Àdàbà Ọ̀nání Akungbẹ. Iná ju ẹyọ kó ń lọ kùkù tí ò mira jì. Tọkùnrin tóbi tọmọdé tàgbà. Ẹ máa gbọ́ rédíò 32 FM. Iléeṣẹ́ rédíò alálùbáríkà. Béèyàn bá wà ní Ìbàdàn níbikíbi tó bá wà. Tí ò bá ti gbọ́ rédíò 32 FM kò tí gbọ́ rédíò. Èmi Bàṣírù Ṣọ̀lá olóyè Ajere ni mo sọ bẹ́ẹ̀.

0: Eka bo pada lati oke. Alo so di jode ati de.
1: Ye jai.
0: Lo o lo ti gbe we japo. Olore ilu ti yin tin lo lowo jare. Ogogo oro awon CS yi n ko siyan lemi. Eni kan wa lori takwa ilu jara. Won ni pe ibo ni adugbo CS pe ibo ni won tin ta rodo Congo kan ni 200 naira. Lori itan ba nbo bi won se ni pe IC fo pe won ti se 90%. Ninu ileri ti won se fa mo orile de Nigeria. Eyin wa ntako pe be ko. Ina mo ti wa dada. Ta mi tun wa ni pe ki won ma muna lo ge po ti po ju. Eh?
2: Shari.
0: Eh ni mo ba ri.
3: Ina tin wa dada ni bo ni lo. Shari. Ni ilu ti na tin wa no ma so pe ina wa o fun wakati 24 o lojo kan 24 hours ina o kin seju igba yen la ma mo pe eh ina tin wa se ele to ye pon fa awon eyan kan si e band kan kini kan to n gba won kan soki ta won gbo ribiribi lowo won se ye la pe ni ina wa ni lawon olugidi ti na wa ina won o kin seju now
0: eh te so ni pe Nigeria o kin se gidi wa
3: eh oda e fi we awon olu to ku if we won relay de to ku ta le so pe ah ina ma wa nlu bayi o se bi na se won wa nbe ni na se won wa nbi ni awon bi ta won omo najori najori a na nsa lo pe ka won kuro nbi ka won tun lo soro aje nbe pe boya nkan tun da die fun awon se bi o se rire ton fi nlo sibe se to bayi pe bayi bi najori a se ri to bayi pe be na la won ilu yen se ri se won ma lo be ni ko possible won le lo be
0: e mo ko no de be lojo kan sa giant ma ni wa
3: e won so pe awon ti se 90% be ni bonus ibonus se 90% de awon nkan wo se be bi nkan se won ile se so fun abi nkan ma won ni to ba bi nkan te so ni e mo le gba yi pe okay e ti se 90% nbe abi bi awon agbesumo mi bo se ndaluru ti won jawo eyan gbe lotun ton ji won gbe losi se nkan te te se leri e fun wa niyan to ba je pe yen ni ehn a le so be ti se 90% nbe koda gan a le so be ti 100% sori nibi to de ewo la tumo to ti e tumo se lo la gan be se ba ko re now to ba ye pa won leri te wa se fun wa re o pe o ma buru o ma lo jai bi elei ehn a le so be ti 90% amo ti o ba kin sa won leri yen ti se kankan
2: seri eje gin sun gangan fun oko ati yawo to fe yawo re sinu le yo so fun pe ko ma wori o o ma take care o ma fun lu nje o kini kankan along the line to lo ba mu kadara wa mo ri be sugbon yawo farada pe a iro o aje se suru eyan le da tan baba to lo mo nu le gan o le da tan lowo gbugba awon mo re seri Nigeria ten wo yi gbogbo wa se mo pe ke se lu kereje ilu ninu ilu ni orilede nu ori
0: ke se alabajaba
2: ke se alabajaba nkan ta di se ninu ilu to ba je pe ijoba wa ba wa ni bi UK ta pa wa la dari ijoba UK ni koda awon gan o ti mo wo wi pe se ijoba kan wa to tun le se dada
0: fun o tun mo si pe Nigeria to bi ju UK lo le nso
2: awon nkan to wa nu re
0: eh ibo le gba de BCS
2: o ti ye yin se wa ri ibi ti mo wa bo nbe ni pe se lori oro ito abo ye n to ka wa na lo ninu ni so pe te ba lati bi jeta so ni e ri bo ti reduce jeta ti oni
3: odun melo le tin se joba bo
2: no
3: odun melo le tin se joba bo jeta mi ba wo CSO
0: ah ninu iroyin to jade loni ojobo ni ayo kan le oke oya ni Nigeria won ni pe awon agbeban awon se ku pa oba ati eyan meta mi bakan na ni awon meji farapa ti won si tun ko awon eran tin lo bi merile ni adofa 114 ni won ji ko nbe e si ni pe lenu je ta so ni pe nkan ti se dada
2: edu sele si ti be yen iwadi lo lowo lori e lowo lowo eh nkan kan to se sele ni iwadi nlo
3: eh ni suru e so le kan po yo ti
2: o ti reduce ka ni tele ni ba se ngbo loki amo gbo sale amo gbo laarin amo gbo waju amo gbo leyin ile da ni si ko se ni ti o wu ba lele ti o wu abi ara abi kan ti o wu ki le ma baje lo
3: mo le fowo esun ya pe iroyin yi e sese ngbo gan ni bayi
2: no
3: mo de ti gbo yin tele te so pe iwadi nlo lori e
2: iwadi nlo lọwọ lórí
3: láti gbà òní wa ni tin lọ torí tó bá jẹ pé bẹ́ẹ̀ ni ẹ ní Sunday sọ lẹ́kan yẹn
2: ìlànà ètò tó bá tin ṣe pẹ̀lú ètò àbò ẹ get me ẹ mọ̀ ṣe wá
0: ẹbí tàbí ń lọ jìnà gan o lórí ètò ìdìbò èyí tí ó ń bọ̀ lọ́nà yìí àwọn ni pé ìgbìmọ̀ tí ó gbé kalẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú yín wọ́n ni pé àwọn tí àwọn dúró lórí ni pé àwọn àṣeyọrí tí ẹ ti ṣe tí ẹ ti ṣe tó lórí òun náà ni yóò máa ṣèpolongo fún wọn pé tí àwọn dúró lórí nu pé àwọn àṣeyọrí tí wọ́n ṣe tó lórí ni yóò máa polongo bò fún wọn ẹ̀yin náà sì ti tọ́ka sí rẹ̀ dáadáa pàápàá jùlọ ní ẹ̀ka ètò ààbò yìí àbí àti ti ní ẹ̀ka ètò ìlera àti ní ẹ̀ka ètò ẹ̀kọ́ àti pàápàá jùlọ ìgbàgbádùn ọmọnìyàn àbí.
2: ṣe rí ọ̀rọ̀ ìgbàgbádùn yẹn ó jẹ́ bá ti kú òun ṣe.
0: iṣẹ́ bù ṣe wọ́n jẹ́ sì ti
3: pọ̀ wá dàbà
2: ṣe rí kẹ́ tó sọ pé oúnjẹ ò dá ẹ mọ́ káròyìn nìkan ẹ bọ́ sọ́jà kẹ́ wo iye tí wọ́n ń ta. ṣe rí ẹ rí pé mi sọ gẹ́gẹ́ lórí ọ̀rọ̀ náà ọ̀rọ̀ náà ọba nílẹ̀ ti dàbí sẹ́yìn tẹ́gùn fi sọ.
0: ẹdùn ṣìkẹ̀ ṣe pé ọgbọgbọ́n tí àgbàlagbà fi ń sá fún màálùú lélẹ̀ àìchìf ní pé àwọn ò ní kìí ṣe bí gbogbo ìpùtò polongo òbò tí ẹgbẹ́ yín bá ń ṣe fún àwọn làwọn ọmọdé o wípé àwọn fẹ́ gbájúmọ́ ìṣèjọba dáadáa ni ìgbà tí wọn ò bá sí nílé tí wọn ò sí ní nàìjíríà agan ṣe mímọ́ ni pé wọ́n ń ṣe ìṣèjọba fatua one láti ilẹ̀ òkèèrè ibi tí wọ́n wà kí ló wá mú wọn láti máa lọ síbi polongo òbò
2: sáwọn
0: ẹgbẹ́ òṣèlú aláta kò ní tún máa wò pé sí kẹ̀ ṣe pé
2: kán mọ̀ polongo òbò kán jókòó wọn jẹ kẹgbẹ́ mọ́mọ́ káwọn ọmọ nàìjíríà kán mọ̀ pé àìchìf ò jáde mọ́ o kinní kan o á wọlé torí iṣẹ́ tá a ti ṣe sílẹ̀ òun làwa ń so a ò gbọ́dọ̀ wá jókòó ká wá torí wa fẹ́ ṣe polongo òbò ká wá fi iṣẹ́ lòlẹ̀.
3: àwọn iṣẹ́ tẹ ṣe lẹ̀ yìí cso ṣe lè sọ díẹ̀ nú ẹ̀ báyìí.
2: iṣẹ́ tá a ṣe lẹ̀.
3: pẹ̀lú ẹ̀rí
2: máa jẹ́ mi sùn tẹ bá rí ìlú kan agbègbè tàbí ibì kan tó sọ pé àwọn òní náà jọba iná mọ̀nàmọ́ná nísìnyìí bóyá ká pè yẹn tó bá jẹ́ adarí àjọ tó ń pèsè iná láàrin yẹn èyí tó bá ṣẹlẹ̀ bóyá transformer ni o bóyá ojú ọ̀nà ni o bóyá pánù ni o bóyá igbá ni
3: àwọn agbègbè tí wọ́n ti wà nínú fún bóyá bí ọdún kan sẹ́yìn ńkọ́
2: náà là ń sọ pé a pè
3: ẹ ṣẹ̀ṣẹ̀ máa pè ní kí ló dé tẹ́ ẹ̀ tí ìyanjú ẹ̀
2: àwọn agbègbè tí wò tí ì nìyàn yẹn a ní nǹkan tó ṣẹlẹ̀ abọ́dọ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ bó lè jẹ́ pé wọ́n ń jà tí wò fún àwọn elétò.
3: mo sọ pé láti bí ọdún kan sìn yín tẹ wá ń gbìyànjú àti sọ ni pé àwọn nǹkan etí ẹ láti bí ọdún kan sẹ́yìn ẹ̀yìn náà gbà bẹ́ẹ̀
2: náà
3: ti níná tó wá jẹ́ wípé ẹ ẹ̀ dẹ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀.
2: ṣe rí ìjọba tiwa ilé ti gbàròyé ni báyìí ṣe sọ nìsín àwa ti gbọ́ ṣùgbọ́n àdúgbò tẹ sọ pé wọn ò níná yẹn a lọ ṣèwọ kí ló ṣẹlẹ̀ tá à níná kí ló ṣẹlẹ̀ ṣé ìfààyè gba àwọn elétò iná ni àbí àwọn ìyàrá àdúgbò ń bára wọn jà tí wọn ò lè jẹ́ kán ṣe bóyá ẹ̀rọ àmúnáwá wọn bẹ̀ ni o àbáwọn náà ta púpọ̀ àwọn òdóná a béèrè lórí yẹn ẹyọ kanu torí tẹ bá lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ta ní ìsìn báyìí bàbá mi ti tan jẹ́ẹ̀lì ọlọ́run ló mọjọ́ tó ti tan jẹ́ẹ̀lì kan wọ́dà mi ti tan jẹ́ẹ̀lì ọlọ́run ló mọjọ́ náà iná ti wà wọn ká lukú lóná tó bá jẹ pé
3: náà ṣe ẹyin kan fúnra yín bẹ ṣe wà
0: tẹ bá tó bàbá tẹ fẹ
3: kírun wọn máa tan jẹnẹrétọ ni.
2: ṣe rí àwọn fọ́nrán kan wà tí mo lè fi hàn yín lọ tí n bá ráàyè nílùú ọba wọn tan jẹnẹrétọ ńbẹ nílùú ọba àwọn ìlú ọba tẹ wò yẹn wọn lo sólà ń bẹ ju
3: àti lo sólà ń bẹ kí wọn tan jẹnẹrétọ fún ní bá wọn bí tẹ n sọ
2: yìí. àwọn ibì kan wà tí náà dé bẹẹ náà.
0: ẹ̀sùn ìròyìn kan jáde wọ́n ní nàìjíríà láàrin oṣù mẹ́fà owó ìta fi ń mójútó gbèsè debt servicing èyí tí a lò ń lọ bíi 7.7 trillion owó tí wọ́n ní nàìjíríà wọ́n ní interest orí gbèsè yẹn gan tá a jẹ gan ó ti wá kọjá iye tí ìjọba àpapọ̀ nàìjíríà tí wọ́n ń pa wọlé gan 7.7 trillion gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ẹ kí ni lè sọ
2: sí
0: àti ìdájáwọ́ àti ìdẹ́kun àti máa yáwó
3: yìí kí nọ́dẹ̀ ń fowó yìí ṣe àmọ́.
2: ọ̀rọ̀ gbèsè àbí ayára ẹni lówó tàbí ayára ẹni lówó ìtì ọ̀gẹ́dẹ́ ni.
0: lọ́dọ̀ tí yín.
2: ṣẹ́rí sometimes wà ó dà ìgbà tí yẹn bá yáwó tó fi ran ọmọ ní skul ni lójú àwọn èèyàn wọ́n lè máa sọ pé kò mọ nǹkan tó ń ṣe ó ń fowó ṣòfò ṣùgbọ́n tọmọ yẹn bá jáde tán tori ise gidi gbogbo opolopo awon titi nbu awon obi re won wa pada mo fe nugo le ya ase owo to nya ase o fi ngbin kan ni ntin gbin lo ti wu to ti yo eso igbe lo ro wu yiya wa Nigeria ele mo wo pa yawo loni ayawo Monday ayawo Wednesday nkan ta won to ti se joba lo ni nkan bi 10 15 years ago ka to ba joba ti won o se nkan da wa se awon ogburu ojo waju le te ba orilede America won so lo kan ni nkan bi odo bi marun seyin won ni ti ilu kankan ba gbepo wa fa won mo epo ta won ti nile yo ta won lu more than 50 years won ti pon mi le de
0: ogbe se be na wa ni ti Nigeria na
2: se ri nkan da wa nse ba si piya mo toni biyamo toni
0: awon
2: to wa wa nbe bayi nkan kan ti mo be so fun yin ni pe ti tariru liyan ma nkola e je ka farada fa awon omo wa ti nbo se ro owo te se so yen e mama wo opolopo elomi o mo so wi pe eh iba ti Nigeria o ti lepo ki la nse eh koko la bi nse kini kan ko ogbe lo to ni ta ba be so ro pe a be gbe koko a fe ro gbo kule koko ni isin bayi se da ba gbe koko loni yo wu loni to ba fe dibi to ba fi dibi no suke ni odun tin bo yo ti mo yo mo a ti mo keso re igba ton so wi pe won ko koko won fi koko se melo ni population won gba
0: a ti po rara
2: ta ba so pe ka duro de koko ni isin bayi ka pada ka lo ma gbe kasu ka gbe ki ka fi pule be ba wa epo loni ni si ko to to nkan bi osu kan osu meji e ti so do won ka lo ku oje oni te wo te ri to wo ta ya yi a fi n se awon nkan kan la be nje bo to ba jade china bo se wa yo fe mo wa yawo lowo wa ni bi nkan ta n pese le
3: awon te wa pese le yen ki la awon kan yen
2: nkan
3: e so ki bu wa mo se ba jo ni ilu yi ni
2: nta fi n je joba ni yen am ti owo yen se nkan kan debi pe ilu ta wa yi
3: nkan wo le fi n se so
2: a fe vi awon omo ti won jade ile eko gbogbo yi awon agunbaniro ni atawon imi ni o ati n pese fun awon ile ise kan lati wa da ile ise ibi ti won ti mo se balu le
0: eyi ti era lati le okere to nja yi nko bo le se ma ti nge ti o fi ti o fi ajo eyi ti era lati le okere nja ti le ran jori awon ko
2: awon ile ise yen won mo ti to balu le yi
0: won mo to ni
2: won mo se oko oju orin yen reluwe won mo se le yi won mo se moto alailo kadebi pe awon mo wa lo dabi awon china won mo se opolopo kan debi pe tan ba bi se ijoba lo elomi gan yo target ba ko ni
3: ninu bobo n te so yi nke yo kan le ti so oporo ka gbon ejo kini nkan yen ni pato ile ise bayi la fe da le o
2: lati so
3: yi atora won te so yi awon nkan aladani ni ki n se awon nkan ti yo je ti joba
2: alawon omo ile eko ti n sese n jade ile ko ba se tan
3: ehn
2: won mo ni access sibe lati lo ri oko ise yen lo foju si tawon na mo se kaakiri kaakiri e ba wo ta nisinyi e ri pe e ba ni lati buso ibuso kan si kan e roye awon mechanic ti toko
3: se
2: ẹrù yàwọn mẹkáníkì túmọ̀ sí ni irú yẹn náà la fẹ́ jẹ́ kó ṣẹlẹ̀ kẹ mọ láwọn ti ń tún rélùwé sí nígbà rélùwé bá ti pọ̀ aṣojú ojú ọkọ̀ rélùwé ọkọ̀ òfurufú
3: ìgbà olè wa fẹ́ bẹ̀rẹ̀ àwọn
2: ó ti bẹ̀rẹ̀ báyìí
3: níbo torí gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ kò ṣeé ṣe kẹ́ ẹ ti bẹ̀rẹ̀ káwọn tó ń gbé lágbègbè yẹn kán máa tí ì rí
2: àwọn nǹkan kan wà jẹ́ pé ó gbọ́dọ̀ wà confidential
3: kò sí bó ṣe lè wá àwọn owó náà ṣiṣẹ́ ńbẹ̀
2: asa ma
3: reyan kan to ma ni a ijoba nkan kan bi bayi o awa la nsise lori e o
2: that ni problem that ni issue ni yen ko steady awon america yen won egbu awon ijoba won lenu won ise nu firifiri nbe ti ijoba won ba so pe bayi won gba be ni resort na kan ri resort ni ke ma ri ti gbogbo be se nlo si ani mo wa lowo o le se nkan kan te ba wo dada ko ni se niti se yin le ko wa nisiyi to bi de gbonje po ni se mo jo ta tin piya mo re le
0: o nje ti po
2: se mo jo ta tin piya mo re le ibi ani se abe je ko nje su abo debi pe atumo
0: lori oro e te ni po je po won soro ajo so kan agba soro o ni pe wo se ri 70.9 million awon omo Nigeria ni won si wa ninu ose ati ise loni ranran laarin odun meta o ni pe ninu ose ati ise loni ranran ni won wa bayi be na si ni ajo la ni o lagbaye na tun soro ti won pe ose ati ise loni ranran si wa ni Nigeria but e pe won ni pe eto ro aje gogo si e wa ni pon je ti po
2: seri
0: won si ton je ba ti ku onu ise ise buse
2: e mo ni pe ilu ati ika odogba emi ti e ti ri olowo ri to bi mo meji tun se pe ogun fun won ni dede
0: olu asun abina godi bo ni pe o ti po repete
2: ti kan si mowo to bi se daada ti keji si mowo to nana kuna opolopo awon te so yi pe o si mo mi ori won yi won le jole te gbe won fe sise o le ja won onina kuna awon ni wa je pe be se wa nisin yi te ba mo gberun kan lowo eleve je nla le
3: e je nbi ni bere kan awon ton sise ijoba sole ni won
2: mo sole te ba jole won mo sise
3: e seun won sole elo lowo osu to kere ju ten san fun
2: owo osu to kere ju patapata fun sise to bere se loni o je bi 77,000
3: now ni ba to wa je be as a paid o je be elo ni eyan le na lojumo kan pe ah e mu na wo le ni o mo je mu mu bi elo le yan na lojo kan
2: o se se gbedeke
3: o o kere tan yan
2: no sheri
3: tori mo fe ka gbe si lo lori owo yen ni o elo
2: mi wa je pe to ba fe je ni lo lo nje la pojuwe to ba ra amala boya oni 200 o ti wa okay o le ran meji si elo mi wa je pe to ba ra amala 300
3: okay be se so yi be se so yi o kere ju pe yan fe je wa je bi amala on 200 abi e wa ya ka si be pe o ra amala 200 o re ran si gbogbo nkan be yen o ra onje la ro losan la le lojumo kan lojo kan ki n se bi ko ma na bi 3000 naira beni abi beko e wa si losu kan
2: e ma gbo to ba jeun aro 500 di to lati video nje aro
0: 500 naira
2: o ti to lati video nje aro
3: 500 naira ba o le fe se
2: se ni
3: okay 500 naira lo nje aro o je so nko
2: ilu oyibo ta mo e je ka si ba alaji ogunide yi wa awon to pataki gan kan
3: e je ka si be eje e mo kan e ka si 500 naira if we ra won ni
2: 500 500 ni mejeji
3: se ye nkan na lo lera
2: 500 ni mejeji
3: csu e beru olohun
2: o ba ra fufu fufu fufu ko lo be oni 200
0: alaji musta ogun de mind does soro won ni pe ni adugbo won ni ile okere ni won tin lo generator csu
3: tori mo bere na le kan
0: won ni ke so
2: se gbogbo ile okere la won motan se won mo
3: e so be won de lo boya won ti e lo be lo ba wa wo wa le fidi e mule
2: ilu kan ilu bi meji bayi la america o fe tobi dori lede mi lo sa won ni gbogbo etan se won ni gbogbo etan
0: e so nigba te so pe onje ti po repete onje ti po ya mi rara ti tu awon morile ayi tu wa je minister fun eto royin ati akoso ati bayi ni soro ni nigeria soro o ni pe owo seri endiwo eyi ti won ni o ma wa lori epo petrol eyun discount on petrol o ni pe ke se subsidy o ke se owo ranwo sugba lati mu ki aro di awon morile ni ta pa lati de won dara tara tu won kini igbesi endiwo tun wa tumo si ati pe ebo ni won ti bere re se won ti se amusere to leyi ta ka mo ni pe ni awon agbe kan ni ijabun won ni won to fi owo le owo epo ni to je ti ijoba apapo
3: se le ton din bi kan owo bo mi na ti fe ma gba
2: gbogbo awon ti won lo nfi owo le owo epo ta be ma ni awon morile lara yen ejo ti won ati nsise lowo lori e bayi elomi be emi re o fe gbon ayo kan ni se ri adeku ta mu ba owo ri epo petrol ameye body ki se be ngangan la nu to ba vdb nu osuke wa odun tin bo koda omo ile wi alako bere owo nje de ba fun yo fe fere opo ni bi ti o le si de ibi ti o le si de de bi pe lo le si ju ta teyin wa lo nkan ta nse die die ni die te ba yen ti wu abaje nisin la pejuwe te fe gba lowo re ke si le kan na
0: e fi oro bi nkan se le ma omo na jo awe wa baje
2: die die ni to ba ye gbo wa baje merin ni o wu ma wu meta to ba wu meta ma wu meji mo wo yo kan to ba ya ko ni wu kan mo eni so fun jo video
1: kile wa gbianjo ati so
2: oni nkan ta so pe an din owo yen ele seyin die die seyin die e mo ki petrol na ni sin yi lo to ara won mododo je pe won le rin lai lo epo sugba kese ogbe eyan lo ni ori ofe si ati ra won tata kuku awon moruwa elese
1: kawo yen lo ma ra yin abi
2: sugbon gbugbo awa ta lo petrol yen eru yi ni se pe opolopo ni generator gan won ta mo ani lati so fun kan mo ko wa mo e ma ko wa iwa deyan bara be joko yin jeje ina ti da iyen ti ye nbenu
1: CSO
2: ina ti sare to beju oro beju ro yen in bole se nkan kan wa te ya ke kisi
0: kini
2: se wa lasiko ta so pe abe de wi epo le yi e lo bo ile wa awon tin le epo patapata te bara 1 liter e le lu laarin 6 hours ti o ni tan epo tan lu lowo bye bye bye bye bye bye
1: o se pete ti tan generator na igba si se ile nlo di
2: alawo to nda sinu oko en to ba le po 1 liter nisiyi to ba le po 1 liter te ba gbe nisiyi yo gbe yin de aromisa lati lati bodo
1: yes 1 liter
2: o si nisi bayi e ri pe po te
1: ni bi to da de
2: epo tere tele te ba da le bayi ke to bota ke to lo ti gbe nisi bayi bi omi lo se nri yo se leketi ni yo mo yo yo mo po sinu leader e to ba to gbo ko ri be
1: o ti fe ma CSO se ko ti fe ma jo bi igba ti Jesu to fi ready ati bi eja melo bo awon bi iru gba yen na ni abi
2: seri to ba tasiko ni si ogoro awon awon to ja awon are orilede bo mi omo wa bi wa ko se gbebo la se ntolu o ti yin iwo to ba so pe po yen gbe ni gbe ku gbe ni si yi lo service oko re abi machine re abi generator re boya awon lo nje
1: ku eyan ba mura dada gan to ba nlo bi UK
2: o le seri ko si si bayi
1: won le ta le gbe de be
2: se ba re po si
1: CSO CSO 1 liter le gbede UK lati bi
2: o te ba re po 1 liter nisin e da sinu kegi 2 liter e wa gbe pamo e ke gbe nu orun e ri pe yo ti yo yo ti be yo ti be
0: CSO e ke dele re se e fi opolo awon mo na jori asere ni
2: bi bawo
1: abe e yin ton se na niyan
2: bi bawo bibawo ki lo ba yin de be ki le ro de be
1: nkan ton se na niyan
2: ki le ro de be
0: e tori be se n soro bigba ti en fi eyan se yeye ni
2: o e pe o awon wo lo tawon to
1: je bigba be na yen wa fi rerin
2: awon to nlu oko ti en ba pe wole e ri e roye pe won so be epo tan lo lowo lowo na juri abai ohun le po to da ju lagbaye epo e lo be lowo awon mechanic pe gba wo na ti ri se se dada kan tori awon mo to baje mo dede epo ti won lo ohun tu opolopo kan mi se lara
1: bo won se tun wa ri se se yen idunnu ti yin ni
2: de ko ba ti da mo awon eyan service o dabi oko koko ko daju
1: tele to do won se o da niyan abun dagun
2: so tan
1: to ba be bi se fe yi lo niyan
2: nta to fi niyan o
1: so ka yin mo be
2: wole kan o ko yin si le mi ni o se to da you affect awon
1: ke ba ta won kan je lati fi tun ba won se nte gbiyan
2: nta so fun niyan o nta so ni pe gbogbo nkan ti
1: lo ru ke ba ta won kan je ke fi tun ta won kan se
2: ki mechanic le mo ron jeje ka ma se titi mo koko mo bale
1: rara e ti down
2: ko ya ka ma se titi mo
1: lawon olu toko ti titi ti da gan oko n baje nbe
0: e ka de ojude oja a nbo e ka nbo a wa fi aye sile fun ale lati pe wole

0: táwọn máa gbà yẹn mu ni o. Ẹ káàlẹ́.
1: Ẹ káàlẹ́ o. Ọkọ láti ìta gbàkẹ ọ̀rọ̀ yàn Ìbàdàn. Ẹ mo kí olórí ọ̀dọ́.
2: Sọ̀kan tó bá sọ.
1: Ṣé bí mo di kí wọn náà lẹ́ẹ̀kan?
2: Má kí mi sọ̀kan tó bá fẹ́ sọ.
1: Ó dáa mo ti gbọ́ o. Ọkọ̀ ojú omi yín tẹ́lẹ̀ fẹ́ mọ́ ọ̀rọ̀ àwọn mọ́tò gbogbo ẹ̀. Ó dàgbọ́ pàápàá gọ̀ọ̀sẹ̀, ó dàbí ẹni pé ẹ sọ wípé ẹ mọ̀ ṣe ìgò náà. Àbí kò sí yẹn ń bẹ̀, ìbò ọtín. Ṣe yùn. Gbogbo epo kinní kan ni o. Tó bá yá nígbà tí ẹ̀sìn ẹ̀ lè ṣe rìfáínárì lásán, ẹ fẹ́ mọ ṣe bàálù. Ẹ̀rí mo lágbára.
0: Ẹ̀kálẹ́.
2: Àna tó bẹ̀. Hello.
0: Ó dàbí ibi tí wọn ojú ọ̀pọ̀ wọn kò ṣe dáadáa.
2: Sọ̀rọ̀ kan fún yẹn ẹ̀kú balabala. Hello.
3: Hello.
0: Ẹ̀kálẹ́.
3: Ẹ̀kálẹ́ olúkọ tèmi ni Pamílẹ́rìn látọmí àlè.
2: Ó yá kí ló ṣẹlẹ̀?
3: Ẹ tó bá jẹ́ yẹn gbé síta lórí. Olóòpọ̀ tọ́ ni gbogbo nǹkan tẹ́ ẹ̀ sọ̀rọ̀ kò ní wọ́n kò ní gbà fún bèbè tí rọ́ ni. Bábà ńlá inú nígbà yìí gbé rọ́ ẹ̀kẹ́ rọ́ gbogbo ẹ̀yọ́ ń gbé mu ní wàlúwà ẹ̀. Kí lẹ ṣe ẹlẹ́sìn ogún àròwó kankan akẹ́kẹ́ nìkan lè fún un torí kí ẹ lè gbèsè ìyẹn rí báyìí ẹ̀rú jọ ìdí lóde. Àbí.
2: Sowó tí ọkàn ní bí ọdún báyìí.
0: Olùṣègùn ọmọ ọba sọ̀rọ̀ wọ́n ní pé CSO wọ́n ní pé àwọn ti dá ojú yín mọ̀ wọ́n ti dá yín mọ̀ wọ́n ní pé àwọn fẹ́ pè ní àwọn ọ̀rá ìwọlé wọ́n ní àìláìní kan ṣe nìyí ní
2: ìṣàkóso yín. Ìmọ̀ kan ṣẹnu ni ìgbà míì báyìí yóò mọ bẹ̀mí pé ká wá pò fún un.
0: Ẹ kalẹ́.
4: Ẹ kalẹ́ sa ẹkùṣẹ́.
0: Ẹ ṣeun.
4: Nígbà tí bàbá Kínánpè tó sọ pé 500 ni tó jẹ láàrin gbọ́n wọn tó wá fún ní 500 tó lè tó ra biscuit.
2: Àwọn èèyàn náà pa á èèyàn náà pa á lè fọmọ
5: kékeré lówó
2: lú eléhùn.
4: Tó ń gbọ́kọ̀ àárọ̀ gan kò ṣe jẹun.
2: Kò ṣe jẹun. Oníjẹkújẹ nìyí.
4: Ẹ̀yin wà sọ kí ni ẹ̀ wà ń jẹjẹkújẹ.
2: Oníjẹkújẹ nìyí ẹ̀fọmọ kékeré lówó bisikì. Ẹ jẹ́ ọjẹun kíkọ ẹ lé ni ẹ fún lẹ́bà láàárọ̀ kùtùkùtù.
6: Ilé
2: o.
6: Ẹ̀lẹ́ kújọ́ méjì o, yàá wàlà láti dàgbẹ́ lẹ́sìn ìdí rè. Ọ̀rọ̀ yìí ti gbọ́ ìbáṣọ fún yẹn o. Ẹbí ti ẹ̀ 500 ní tẹ̀lé ti mú omi gan tán lójúmọ́.
2: Láì lu mọ́gùn, ṣé èyàn ò ti pọ̀ jù?
6: Ẹ̀sìn
2: ìpínlẹ̀ ọ̀pá dàgbà yìí wà láì. Kẹ̀kẹ́ dákan mọ̀, àwọn ilé ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀, wọn ò mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ṣé rí ọ̀rọ̀ náà jó orí ayé tó bá débì kan a ní ṣe nǹkan kan mọ́ a kàn máa wòyí ràn báyìí tó láti ṣe ogun tá a fẹ́ ṣe tán. Ó ti yé yín ṣé rán òrè epo tí ẹ̀sán tán sọ pé àwọn délé epo àwọn òrè epo ń bẹ̀ kí ní kankankan yẹn ṣé pé ìtàn ni ibi à ń da mí sí lomi tí mọ̀ tán ibi tó mi ti sun omi ìtàn bẹ̀. Yes so àwa ò ní problem kankan pẹ̀lú ìjọba ọdún mẹ́jọ wa tá a bá parí ẹ̀ ó ti yé yín ẹ máa wo nǹkan tí ò wá ṣẹlẹ̀ tá a bá parí ìjọba wa
0: lọ́dún mẹ́jọ.
7: Hello.
2: Ẹ̀kálẹ́ kí ló ṣẹlẹ̀?
5: Ẹ má jàgbé mọ́ wọn náà o.
0: Àwa ń gbọ́ yín dáadáa.
2: Àwa alátakò ni wọ́n igun
7: alátakò.
0: Pápápá.
7: Bàbá ìyẹgbẹ́ sùúrù jẹ́ ẹgbàgbára
2: sí. Àwọn èwo ni ẹgbẹ́ jẹ́?
7: Kí ló dé?
2: Àwọn alátakò ní ìlú. Àwọn alátakò ní ìlú.
7: Kódà ẹni ká máa fi 500 naira jẹun. Ṣé ìlẹ̀yìn fi ń jẹun?
2: A lè ná tán.
7: Ṣé 500 naira yẹn ṣóun lẹ́yìn fi ń jẹun? Ìkànnì yín o. ìkànnì
2: ẹ̀dẹ̀
7: máa bọ́lọ̀ níwájú
2: bẹ́ẹ̀
0: ṣe máa ń gbọ́mọ̀ èèyàn bí ajá
2: yìí eríwọ̀ ohun tí mo fi wọlé ohun tútù ni ṣùgbọ́n àwọn kinní àwọn kinní wọn wọ̀nyí
5: àwọn kinní burúkú yá
0: ẹ̀kálẹ́
2: ẹ̀kálẹ́
1: ṣe ẹ tó
2: ǹlẹ́ o
1: ẹ̀kú ètò
0: ẹ ṣeun
1: yẹri ìtọ́ka wè mí tó wè mí jù fún yín ni pé mo bá yín bẹ lọ́n kọ́ lọ́n jẹ kẹsì ẹlẹ́ẹ̀kejì
2: aláti yanjú yẹ
1: bóyá gbaná ẹni sùúrù bóyá gbaná láàtò mọ bóyá ọ̀rọ̀ yín ò kò lọ jẹ mọ́ ó ní pé wa ní ìsìnká sọ pé ká pé kẹ ẹ máa lọ kẹ wá lọ sọ́kẹ́ lomi ò tó wá débẹ̀ kó tó wá kó nira bá wa ká tó wá máa tó kábà mọ ìyẹn lè ní òfin.
0: ẹ ṣeun. Sọ nǹkan tí wọn ò fẹ́. Igi ń ṣe ìfin ayẹ̀ lẹ̀. Tọ̀hún ṣe ìfin ayẹ̀ lẹ̀. Agbẹ́tìjú ta fowó rọ̀yájú. Nàìjíríà ń pariwo pé wàjọba wọn ni ọ̀dà. Ìkàmọ̀kìsì kúta mẹ́kùnjoyè. Kìnìún kúta túmù kòkòrò lé. À ń pariwo pé wàjọba wọn ọ̀dà. Kí wá la fẹ́ ṣe o? Ṣé èèyàn la ṣẹ̀ ni? Àbáwọ̀ gangan la ṣe ara wa. Nàìjórí ó da ìró ìdùnnú yóò ti Nàìjórí ajáde o. Ibi ò ní wọbẹ o. Gbogbo nǹkan yóò mọ lọ nírọwọ́rọsẹ̀ tùbàtúṣẹ́. Fún gbogbo àwọn tí wọ́n bá wa dá sítò lálẹ́ ètò ní náà ní tó ń porongodo nílùú fún ijó. À ní jìjàdà yìí gbè mára wa lọ́wọ́. Lórúkọ CSU àti olórí ọ̀dọ́. Gbogbo tá a bá ń ṣe já mọ rántí pé àjọ ni o. A kò lọ́jọ́ kan. Èmi ni Kúnlé. Fani Ifana TV kọ̀mpútà àdàbà tí n bá ti dìde báyìí ilé ariwo rédíò sinimá òun náà lọ́kàn bá ẹ mọ̀ kó oníkan ní tàtú ẹ̀fẹ̀ ẹ máa gbọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ẹ kó kalẹ̀.
8: Oya gbọ́ṣẹ́ o, ó ń dùn yín gbàlétí. 32FM ló ń pè bí 94.9 ẹ̀yin yẹn à ń fẹ̀rí gba gbogbo àgbáyé àwa fíẹ̀sì gan.

0: Pẹ̀lẹ́ báwo ni Ralph?
1: Ah, ẹ kú jọ mẹ́ta sá.
0: O jari.
1: Báwo ni gbogbo nǹkan?
0: Àdúpẹ́.
1: Ah, ojú yín igun igi yàtọ̀ ní ni.
0: Ah, mi ò fúnra mi wàhálà kankan ṣe mọ́ ni.
1: Gbàdá lábẹ́ Ọlọ́run.
0: Àmì.
1: Ẹ wo, mo ní kí tí wá gbẹ̀yìn wò ni.
0: Ké kò sí problem, báwo ni iṣẹ́?
1: Ẹ wo, à ń yí mọ díẹ̀ díẹ̀, Ọlọ́run jẹ́ ìgbà àkóso.
0: Olúwa ṣe o.
1: Kò kọjá àfaradà.
0: Olúwa ṣe o.
1: Ọlọ́run ló sọ pa ní wíńgan ní bàbá tẹ́ mẹ́tọ̀ wa tẹ́jọ tún fi ọmọ náà kankan wa. Ọ̀nà la jẹ́ ntọ́ tó jẹ́ ṣe dáadáa fún wa yìí.
0: What else are we to do? Tá a bá lè mẹ́tọ̀ yín tá a bí.
1: Ní ti òfin ló máa ń ní lọ́ọ̀kì bàbá, bàbá gidi. Àwọn kan wà tó pé bàbá ẹ wo ká ṣàfihàn lè ká dákẹ́.
0: Olúwa ṣeun.
1: Ẹ wo, ó ní nǹkan tó gbé mi wá kí n lè ṣojú abẹ́ǹkù ńkọ ní sànsàn.
0: Ẹ bí kí nìyẹn o.
1: Ah, pé Yorùbá máa ní tọmọdé bá ti tó lọ́kọ, kó lọ́kọ. Mo rò pé àsìkò ti tó fún mi náà láti mo ti tó bí ọkùnrin, mo ti níṣẹ́ lọ́wọ́.
0: O fẹ́ venture into agriculture.
1: Àwọn yẹn minor ṣe lọ́wọ́.
0: O sọ̀rọ̀ ọkọ ni.
1: Ìtò ṣe kókó ńbẹ ni mo gbé wá síwájú. Mo ti ṣe tán láti níyàwó ni. Èmi náà ti ṣe tán.
0: Come again.
1: Mo ṣe tán láti níyàwó. Mo ti níṣẹ́ lọ́wọ́, ẹ send me lọ school, mo ti graduate. Gbẹ̀ kí ló tún kù? Ǹjẹ́ ń pé kéèyàn níyàwó kó jẹ́ settle down, kọ́mọ náà wọ̀. Ara oríire náà ni. Mo náà mo ní kí wá sọ fún
0: mi. Òun tí màá ṣe tí mi ò ní jẹ, Ọlọ́run má jẹ́ kí n dáwọ́ lé.
1: Àmì àmì.
0: Tó bá jẹ́ pé àmì ló máa ṣe. Investment tèmi ní tí mo mọ̀ pé ó máa látùbọ̀tọ̀ tó dáa fún mi. It's you my son Raphael. Tó wá gbọ́ mi.
1: Bẹ́ẹ̀ni mo gbọ́.
0: Tó bá jẹ́ pé latest dream ẹ wá ni pé kó o settle down pẹ̀lú obìnrin, màá fẹ́ kó o padà lọ ilé kó o lọ tún rò kó o tún wá padà wá bá mi ń bá sọ pé ọ̀rọ̀ tó o sọ lọ́jọ́ yẹn o, ò sọ bẹ́ẹ̀ mọ́. What's funny?
2: Àwọn adarí máa ń pọ̀ lọ dáadé.
0: Do I look like a comedian?
1: Ẹyin lẹ bí mi sáyé, èmi náà lẹ́tọ̀ àti kémi náà bímọ. So at least tọmọ báyìí ti dàgbà bí ẹ ti tójú bọ́. Kò sí nǹkan tó tún kù lẹ́yìn kó níyàwó.
0: Ṣé orí èèyàn kankan sọ fún ẹ pé adopted father ni mi rí àbí yóò rí biological father? Ṣé nǹkan tí mo sọ yí ẹ?
1: Oúnjẹ mi
0: sọ. Wàá padà sílé. Wàá lọ ní second thought. Wàá padà wàá bá mi pé ọ̀rọ̀ tó sọ lọ́jọ́ yẹn o, referring to today. Wípé bàbá ńlá blunder ni ò sọ bẹ́ẹ̀ mọ́.
1: Láti kí n tó wá síbi mo ti rí dáadáa.
0: Mo sọ fún ẹ pé o lè má rí ìráfẹ́. O ò fẹ́ kẹ́mi jèrè ọmọ ni.
1: Ó ṣàmà ó máa náà kan tẹ rí tẹ̀fin ní pé mi lè má rí.
0: If I am your father, mo sọ fún ẹ pé o lè má rí. Tó bá gbọ́ mi lẹ́nu, òun wá wàhálà mi nìyẹn.
1: Sà, mo tó lọ́kùnrin at least èmi náà wọ̀n ó náà mọ̀ nǹkan tẹ pé ó ń ṣe lára mi tẹ́ mi gan fi mọ̀ pọ́kùnrin ni mi mú jẹ tó tán. So kí ló wá kú so tí nǹkan bá wà bẹ́ẹ̀ ni kẹ jẹ́ kí n mọ̀ àbí.
0: Ráfẹ̀.
1: Yes sir.
0: Ọjọ́ tí o ti mọ̀ mí, o bá mi nínú ilé pẹ̀lú obìnrin kan pé a jọ ń gbérí.
1: Mi láì gbà tí mo ti gbọ́n júbọ̀ mi rí ẹ̀ pẹ̀lú obìnrin kan.
0: O mọ màmá tó bí ẹ.
1: Mi mọ ohun jẹ ti bèrè lọ́wọ́ yín ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ìgbà tásìkò bá tó màá mọ̀. Jẹun pé dáadáa náà ni sá.
0: Màá sọ màmá tó bí ẹ fún mi tẹ́tí bẹ́ẹ̀ lẹ́jọ́.

0: lára bá wò ni.
1: Mo wà ọwọ rẹ.
0: Ṣé bo lóun lọ sọ́jà tẹ́lẹ̀ ṣé ó tún lọ mọ ni.
1: Ó ọjà lílọ yẹn gó fẹ́ dàbí nǹkan ni ìjà rẹ.
0: Ṣé bó ṣe gbàjọ ni ìwo ni ó fẹ́ dàbí nǹkan bolo tún dàìbá ti owó ẹ sí.
1: Wo èmi máa ní ìdówó láti ṣe business lọ́wọ́ tí mo bá yìí.
0: Ṣé bo ló fẹ́ fi rajà tẹ́lẹ̀ náà ni kí ló wá fi ṣe.
1: Ó mo ti lówó yẹn fún nǹkan mí ni ìjà rẹ.
0: Ó ká ti ẹgbẹ́ yẹn ti sẹ́gbẹ́ kan. Ṣé bá ṣe máa wo ra wa ràn náà lélẹ̀.
1: Kí ló ṣẹlẹ̀.
0: Lára ni pé kí ló ṣẹlẹ̀. Kí ni ò ṣẹlẹ̀. O dà ṣe o rò pé bí ọjọ́ orí tiẹ̀ ń lọ lórí wa báyìí.
1: Ọjọ́ orí.
0: O tiẹ̀ ti dàṣe orí wọn ti ẹ̀ nọmọ kó o kà nǹkan kún. Ìwọ ń sìn yìí ò ń fọkùnrin ṣakọṣeré bó ṣe wù ẹ́ ni. Ilé ìyá wa wà ní ẹ kinní kan o kò ṣe kinní kan o torí pọ̀ lọ́wọ́ ẹ ni.
1: O jọ ń fìrẹ lọ kí lo expect. Kí lo rò ṣé kí n máa fi rá mi bí ọkùnrin ni. Kí n máa fi rá mi bí ọkùnrin. Ó kì í gbà tó ní ilé ìwà tọ̀hún wá jọ́ tìrọ lọ ṣé ọkùnrin tí ó bá mi standard mi ṣé orò bí a máa stoop solo láti fọ́lò.
0: Rárá máa ṣà tí wo ti ẹ̀ wo bí sọ́lá gan ọ̀rẹ́ wa tata. Mo bá dúpẹ́ o.
1: Náà bá dúpẹ́ o.
0: Bísọ́lá tójú ẹ̀ ò gbé bí kan tó ń fò kiri. Ó tún kàpà wá ní orí ọ̀fẹ́ àti rí ọkọ láti ìlú òyìnbó. Àbí bí ẹni pé mi ò tiẹ̀ gbọ́ rí.
1: Kódà ó yé mi náà lẹ́nu o ó yà mí lẹ́nu. Mo ṣì ń ronú gan ni pé ṣé bísọ́lá lè padà rọ́kọ.
0: Tó bá rí ilé tí bọ̀bọ yẹn lọ gbà fún ọ́lá apàtímẹ́ǹtì wọn pè.
1: Apàtímẹ́ǹtì.
0: Tó bá rí njọ́ tí mo kọ́ tiẹ̀ kọ́kọ́ lọ wò mo pé wá wò èmi báyìí nsìn ṣé mo tiẹ̀ sọ títí ẹ ìwọ́n tiẹ̀ ń ṣàní. Lóòótọ́ a lè má gbàjú ọdún mélòó lọ́wọ́ ara wa àmọ́ igba ara la máa ń búra wẹ́n tèmi náà tó ń fẹ́ nsìn ó lóun ò tí ì ṣetán àti ṣe ìyàwó ọdún òun wá fẹ́ dúró dà.
1: Ìwọ ló ń waste time rẹ̀ mo ti sọ pé láìmọye ìgbà pé kò fi gá yẹn sílẹ̀.
0: Dúrónà mélòó lórí lọ́wọ́ mi.
1: A ní o fi sílẹ̀ you will see another person.
0: Rárá oníkòdá bọ́ọ̀lù ń pè ẹ̀ oníkòdá ìfọ ó lè pé tí wá sọ pé kò dábàá yìí bí màá tún yọjú ní ṣọwọ́rẹ́ mi láti bí ọdún mélòó nsìn yìí àkànjí nìkan ni mo rí o mi ò tiẹ̀ gbọ́ hẹ́ẹ̀sì ńbẹ̀ yẹn kàtà ni pé kí n wá tún fi ilẹ̀.
1: Àlọ́ ti dá
0: ẹ. Kódà ṣé mo mọ ibi tí wà á ti bí sọ́lá ti wẹrí èmi ò lẹ́ni tó fẹ́ wẹrí fún mi ní ìyá mi ní bàbá o.
1: Kí wọn náà lọ sódò kó lọ wẹrí.
0: Odò ti bo.
1: Odò pọ̀ ní gbogbo Ìbàdàn yín kò síbi tó lè torí bọ̀.
0: Ọlọ́run aṣáà pin gbogbo wa pín ọ̀nà gbogbo wa ní rere bí sọ́lá ti lọ́ ti ẹ̀ nìyẹn ó ṣàtúkì wọ ó tún kéèmí. Ọlọ́run á yàn fún ọ rí sí ntí ọ ti ẹ̀ lé dá sí nǹkan tá à ń sọ.
1: Ṣé lè sọ owó ìnà lè
0: tọpinpin. Idó kan sẹ́yìn yìí ó ti dá wò
1: lára. Kódà kò gbọ́ wá kí ẹ̀wọ̀n kí yìí bọ́ lórí gan yóò mọ òwò mí.
0: Àrò ti dá ó ní ìlú consign mi àbí kí ló sọ. Mo ti lọ òwò jẹ́ ń lọ ó dàbọ̀.
1: Jẹ́mi náà mo gba bí tí mo fẹ́ lọ lọ.
2: Mo lérò pé ò ń gbọ́ mi Ralph.
3: Gbogbo náà ni mo ń gbọ́ ọmọ jẹ́ ń di àwọn kankan mú bẹ́ẹ̀.
2: Nígbà tí mo true pẹ̀lú àwọn parents Bísọ́lá mo padà sí United Kingdom láti ensure pé mo fix àwọn nǹkan tó wrong especially with that bastard I call his wife. Gba tí mo débẹ̀ mo fi madam mi sí Nigeria ìyẹn Bísọ́lá bọ̀ ọ̀fun náà ná fún a máa ń ṣe call síra wa tá a máa ń pera wa. A sáré kí passport ẹ kó tètè work kó wá join but méjọ tí ń gbà yẹn ò ní kí èmi àti first wife mi ká divorce kó lè ba tiẹ̀ lọ kí journey yìí kó lè easy. So lóòrèkóòrè lèmi àti Bísọ́lá la máa ń pera wa. Hello.
4: Hello, call me Ìṣọ́lá.
2: Bísọ́lá, how are you?
4: Báwo ni Lambo mi?
2: How is Nigeria?
4: Ìṣọ́lá mi. Báwo ni?
2: Mo dúpẹ́. I missed you.
4: I missed you.
2: Ibo ló wà á?
4: Mo wà nulẹ̀ ọkàn ti ẹ̀rẹ̀ mi. Mo lọ fún antenatal. So mo ṣe kúrò ńbẹ. Wọ́n fún mi ní àwọn àyẹ̀wò kan wọ́n yìí lọ ṣe scan. So mo ṣe kúrò ńbẹ. Mo gba injection. Mo ṣe délé mo kàn week ni.
2: Sorry. Maternity is always like that.
4: In fact.
2: Sorry.
5: Being the first one, ó ló jẹ́ kó máa rí bẹ́yẹn.
4: I know.
2: Sorry.
4: Báwo ni? Ìwọ náà kọ́ báwo lọ
2: dé? I'm okay. I'm managing this my new location because I stay away from that woman.
4: No understand, but I can't wait. I just missed you.
2: Kò lè pẹ́ mọ́.
4: Kò lè pẹ́ mọ́. Bí kí n ti wà pẹ̀lú ẹ ni?
2: Tí lọ́yà bá ti true pẹ̀lú processing wa lórí divorce yẹn. Let the woman get out of my life. She will be the next thing to happen to me. Kò lè pẹ́ mọ́ rárá.
4: Can't wait o. Your baby is kicking like.
2: Ìyá.
4: Kicking.
2: That's how men do. o jo baba e ni
4: kin ba si bo segbe ba ati won na bo segbe yi se ni kun mi ma wa yi to ma se wa
5: sorry
2: to ba ti fese kole bayi to ti gboruko bayi
4: ah
2: mo lo register si football academy street
4: ale se kia kia be
5: ah
4: e
5: ka
2: tem yo glo yi bo se bi bayi
4: wa
5: na won kid
2: to je pe ball to bi ju won lo go running after ball
4: yeah
2: that's what they do to ba ti bi omo mi bi it a boy or girl
5: mo lo fi si football academy street ko kan bayi e pele education
4: o ti da mo ti go
2: pele show the switch king woju
5: eni
4: emi na lele show ti ri mi
2: my pretty dancer
4: bo se fe
2: ah
5: pele
4: mi ki fe ko wo mi lori video bi ko se mi
5: like oju lo je keke to bayi
4: ki wan mo wa fe se
5: ha
2: fa lo je rin
4: no mo kan worin ni gbogbo dibi ti wo
2: sorry ma
5: fo ti ti jojo olohun
4: ah rara emi ke mi ko ja
2: e omo ti mo fi sojo en ko show nse dada
4: yeah. Mo ronse mu ni ko ba mi get nkan tutu ti mo le mu.
5: O ti ma mo nkan tutu pelu
4: ke ko si. Gbo nu mi lo ngbona. Ti ma oru de mu mi. Mo tu imagine mo tu tan fine oru yen se mu mi o pe ba kin ba te mu boya bi table water to tutu pe boya ara mi ma wa o.
2: That's fine. Just ensure that you watch how you consume our
4: sure.
2: That's nice.
4: See,
5: am I too?
4: Yeah, I missed you, Sha. Your baby missed you.
5: Yeah.
2: But I've been my court call.
6: Ma wo mi bi mo se fe yin
7: mo n gba 32
8: FM 32 FM 94.9
9: Ladies and gentlemen, the bride and groom are about to cut the cake.
10: It's about to go down.
11: What?
12: Aww. My love, what happened?
11: Before I marry you, the TV where you promised, the fridge in car, where is it? Washing machine car, will I be using my hands to wash clothes in 2026?
12: Cancel this wedding.
13: Relax, everybody. Who said I must buy everything once? I use CDK.
12: CDK?
13: Yes, so I dey pay small, small. Fridge, washing machine, even solar system. Now CDK.
11: So all those things don't already dey house?
13: Abba, since last month.
11: Ah, pastor, continue the wedding.
14: Yay! Yay!
13: Stress yourself. Get phones, TVs, solar appliances, furniture, and more on CDK. Pay small. Zero interest. Normal market price. Download CDK today.
15: Visit us at Mokola Road, Veterinary Bus Stop, and Akwata Inside Sanctuary Filling Station. For more inquiries, please call 0707-460-3911.
16: CDK! Pay small. Live BB!
17: Growing moments are filled with chances to be active and learn.
18: Did you see, Mom? I met such a big job.
19: Quick job, my boy. You get better with each game.
17: Choose Lactogrow 4 to support your child's active growth. Lactogrow 4 contains vitamins and minerals, nourishing your child's tummy to support his active body and active mind.
18: I feel so strong.
17: Let's help support his growth. Lactogrow 4. Grow active. Grow ready.
20: Bá a ṣe láwọn akọ́ṣẹ́mọṣẹ́ dókítà ti sẹ́yé bẹ́ẹ̀ náà la láwọn àwòrán-ṣàṣà mẹkáníìkì.
21: GMF Auto Services Limited.
20: Bóyá ẹ̀tí ìdébẹ̀ wò ní ọjẹ́ mọ̀ pọ́mọ́nàmọ́ pa. Àwọn erin lákàtàbù irinṣẹ́ ni ó dàgnọ́ọ̀sì mọ́tò yín kẹ́sẹ̀ bí wọ́n ti máa fẹnu fapò sórí tabúrétọ̀. Wait and get ni kò ní lọ kábọ̀ tí machine bá ti ń discover problem. Láàmú fix ẹ̀ lọ́wọ́ kan. Torí gbogbo original spare part ń bẹ́ lẹ̀ bíbá. Àwọn alálàlò àtàwọn alálàtú tàgán tó wá ń kó lọ́pọ̀ yanturu. Ṣé rí pé gbogbo tẹ́ fẹ́ lójú kan ló wà.
22: Yes, so our services na consultancy, diagnosis, key programming, transmission repair, maintenance, spare part sales, plus plenty ogonge things. GMF Auto Services Limited. Pay for number 3, Oni Lane, beside White House Hotel, behind Boys High School, Labawo, Ogunpa Ibadan.
23: Eko pe won lori ago na ke mo bo se wa si 0806634 8917 0806634 8917 to ba fe ke mi oko ri ogun GMF ni oyan la.

0: There's a reason she's a good mama. Express cleaning, extra fresh.
1: Ajá wí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàjẹ́ lẹ́gbàrá àgbòmọ̀mọ̀ tá a wí lọ́rọ̀ tí ọ̀pọ̀ dàbò mọ́lẹ̀. Yímù yímù yímù. Asúre tètè ò ní súre kọjá ilé. Àrìn ìbẹ̀rẹ̀ ò ní sùn sẹ́bà ọ̀nà. Mọ́ gbà wọ́n wè mọ́. Ọ̀gá dírẹ́bà mọ́ sì ṣe ìlòdì sí iná tí ń darí ọkọ̀ lójú pópó bí ọ̀bá ẹ̀ tí ní ọkọ̀ já lọ. Àjọ tí mójútó ìbọ̀wọ̀ fún òfin ohun ìgbófinró ní ìpínlẹ̀ Ọ̀yọ́, Ọ̀yọ́ State Rule of Law Enforcement Authority ní Nketata o. Iná lòfin kò mẹ́ni ọ̀dá. Mọ́ gbà wọ́n wè mọ́. Mọ́ sì jáná tí ń darí ọkọ̀ lójú pópó ẹ̀mí ọ̀làárọ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ò ní bàjẹ́ o.
2: You, yes, you would hear me like this. Make you bring one finger down. If you don't leave something where you won't buy before, but can't they wait? They hope

Ha. Boko jina lai ma ko. Ayin osu ta wa igan lo pe odun kewa gerege. Ti gomina oloselu, gomina alagbada. Ti pinle Oyo jọun. Ayin baba wa Alhaji Lamidi Onolapa Adesina. Ti won dagbere fayo sese ko de gba o se. Beni. E ti mo won. The great lab. Awon kan ni humble lion. Awon elomi asipe won ni maji agbe. O gba awon kan ti baba nje yi oro po lori e. Bolo n ba ni ke oro kan lori eto tun ni lale yi. A puku be. The great lab. Won se gomina ipinle Oyo. La ne do 1999 sodun 2003. Bo ti le je pe saju asiku yi won ti je omo le igbimo asofin ti the House of Reps won ti se yen laye egbe oselu ti je UPN Unity Party of Nigeria egbe baba wa Obafemi Awolowo ko to di pe laarin odun 1999 sodun 2003 Alhaji Lamidi Adesina won se gomina wa ni ipinle Oyo baba binuje ta ni awon obi won baba won ni jalaji gbara mo si olooporopu Adio Adesina ni agbole odeku ni sale bude nle Ibadan ya to bi won saye amo je mama Ayisatu Asabi aya baba Adesina ai ni ogunjo osu kini odun 1939 ni baba mumi aye todo amu obi ta da ko won yi sugba nkan kan ni omo ti o ba ja sabu lati kekere ni ti jenu samu samu ibi baba yi ati dagba soke re ngba to wa lomode pelu awon obi e o fi han bi ojo la o ti ri tege bi akiesi ta awon obi won se atawon alabagbe nigba na lohun gbogbo nkan baba yi lo ya pupo ju gbogbo nkan won ya won bere ilewe alako bere boya kin ti e so bayi ni bere pepe oko okija gan ni won bi won si lagbegbe ijoba abile oluyole nipinle Oyo ibe na ni won si bere ile ko alako bere ti United Anglican Primary School ikija seleru won wa nbe laarin odun 1945 sodun 1949 wọ́n gbà tó di ọdún 1950 ìṣẹ̀lẹ̀ láṣẹlẹ̀ o nígbèsí ayé bàbá màmá wọn tí wọ́n fẹ́ràn bí ojú tí màmá ẹ̀ náà sì fẹ́ràn àwọn náà kọjá kà sí nǹkan màmá ìdágbére fún ayé pó dìgbò ṣe o ìmọ̀kílẹ̀ eléyìí eléyìí lọ fà á tí bàbá Lamidi Adesina ṣe kú o ní oko wọn ní kìjà lọ́hùn-ún tí a fi wá sí gbòòrò Ìbàdàn ọ̀rọ̀ ẹni ta ni wọ́n wá bá Ìbàdàn ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀ wọ́n wá tẹ̀síwájú inú ẹ̀kọ́ wọn ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀ St. Luke's Demonstration Primary School ní Mọ̀lété lọ́dún 1950 wọ́n wá pẹ́ ń bẹ̀ náà tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ tí wọ́n fi tún darapọ̀ mọ́lẹ̀ ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tó ń pè ní St. Patrick's Catholic Primary School lókè Ìpáàdì wọ́n wà nbẹ̀ láàrin ọdún 1951 sọdún 1953 wọ́n sì ṣe dáadáa nínú ilé ìwé yìí débi pé wọ́n fi wọ́n jẹ mọ́nítọ̀ ẹ mọ̀ tún mẹ́ẹ̀ class captain

Ẹ káàbọ̀ padà sórí ètò yín arágbà ni. Ọ̀rọ̀ bàbá tí wọ́n ti fìgbà kan jẹ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Alhaji Onalapo Lamidi Adesina ló gorí afẹ́fẹ́ lálẹ́ yìí. Ibi tí wọ́n ti jẹ́ class captain ní St. Luke's Primary School ní Mọ̀lítẹ́lẹ̀ Ìbàdàn níbẹ̀ la wà lẹ́ẹ̀kan. Nígbà náà ká mú wá sí rántí bàbá Ògúnmùí wá òun ni olùdarí ilé ẹ̀kọ́ náà headmaster ni wọ́n pè wọ́n. Ibí ni bàbá yìí mọ̀ ti ṣèdánwò tí wọ́n ti wá wọlé sí ilé ẹ̀kọ́ girama tí wọ́n ń pè ní Loyola College nílẹ̀ Ìbàdàn. Bàbá yìí wà lára àwọn ọmọ iléèwé tó jáfáfá jùlọ ńgbà náà. Wọ́n ń pè wọ́n ní 21 Wonderful Boys of Loyola College. Wọ́n sì wà níléèwé láàrin ọdún 1954 sọdún 1959.

Bishop, Archbishop, Alabajo. Àwọn ni wọ́n sọ bàbá ní májìyà gbé ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀ ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Bàbá Alabajo gbọ́ ẹni májìyà gbé the first májìyà gbé one ọ̀rọ̀ pọ̀ ńbẹ̀. Bẹ́ẹ̀ tó bá ṣe ń tẹ̀síwájú a mọ̀ gbádùn ara wa.

0: tẹkabo padà sórí ètò yín aragba ni ọ̀rọ̀ bàbá wa alhaji lamidi adesina tí wọ́n gbà kan jẹ́ gómìnà alágbádá nípínlẹ̀ ọ̀yọ́ ló borí atẹ́gùn lálẹ́ yìí o ibi tá a bá bọ̀ sílẹ̀ kan ni ibi tí bàbá ti ṣe gómìnà tí wọ́n ti sọ̀rọ̀ lórí àjọṣepọ̀ tó wà láàrin àwọn àtọmọléèwé wọn àtijọ́ kan táwọn náà padà di gómìnà bàbá wa abiola ajimobi wọn sọ báwọn ṣe mú bàbá ajimobi wọnú òṣèlú nígbà tí bàbá ń ṣèjọba ẹni ìhà wọn tọ́lọ̀ ń jogún fún alájà sára adéọlá adésínà ìwọ̀n bá àtìlẹ́yìn tọ́lọ̀ fún wa lóore ọ̀fẹ́ àti ṣe fọ́kọ wọn àwọn náà ṣe tí gbogbo ẹ̀ sì gbà yí pé tó ntẹ́ èèyàn ṣe ni màmá yìí ṣe ni wọ́n ṣe ń dá ṣàkánjọ́ náà lọ́hùn-ún nípínlẹ̀ yìí wọ́n á ní ẹ̀ẹ̀kan sára sọ̀kọ̀ sára sára nìkan ò sì tó ẹnìkan kí wọ́n fẹ́ wò sílàlé wọn ìrọ́ màmá ò ní gbà màmá ò ní gbà akànfẹ́ fi hàn gbà náà irú àtìlẹ́yìn tí màmá wa alájà sára adéọlá adésínà tí wọ́n ṣe fọkọ̀ wọ́n ngbà tí wọ́n ń dipò òṣèlú múlọ̀tún lọ́sì ni wọ́n ṣe ń dáṣà náà ngbà náà pé ẹ̀kan sára sí ọkọ̀ sára lára àwọn tí wọ́n jọ ṣiṣẹ́ ngbà náà a nígbólóhùn pẹ̀lú wọn màmá wa olóyè olúbùkọ́lá òní táwọn fi tí wọ́n jẹ́ alákòóso fún ọ̀rọ̀ àwọn obìnrin láàrin kan àti alákòóso fún ètò ìṣúná finance commissioner lábẹ́ ìjọba alhaji lamidi adesina ngbà náà ẹjẹ́ agbọ̀n tí wọ́n wì nípa ọ̀gá wọn àtijọ́.
1: orúkọ mi ni bukola ọ̀hún mo jẹ ṣiṣẹ pẹlú gọmi alam mo jẹ rili respect wọn nítorí pé nǹkan tí mo rí pa àwọn ẹni wọn fẹràn àwọn èèyàn iṣẹ àwọn pé wọn láti tẹ láwọn olówó àwọn tó tẹ ẹjọ tó wọn kàn wọn máa fẹ kí wọn yẹ kí wọn bí fi bẹẹ máa ń ṣèrànlọwọ fún wọn àwọn ẹgbẹ́ kábọ̀ ni pé ògbé èèyàn bá wà nípò kì í ṣe pé àwọn tó jẹ owó gbìyàn lèèyàn láti máa bá ṣe nǹkan àwọn tó jẹ́ rí pé wọ́n ní ìjìyànlọ́wọ́ wọ́n fẹ́ ìrànlọ́wọ́ fún omi kéèyàn sí mọ́ wọ́n dẹ̀ ṣe yẹ nígbà tí wọ́n wà bẹ́ẹ̀ wọ́n dẹ̀ fi bínú kò sí nǹkan tó bá sọ wọ́n á fi farabalẹ̀ láti gbọ́ wọ́n dẹ̀ wá sọ fún ẹ tó bá dáa tí ò bá dáa wọ́n á sọ wọ́n ṣàlàyé fún ìyẹn ni mi ṣe fẹ́ láti bá wọn ṣiṣẹ́ wọ́n dẹ̀ ṣe dáadáa ilé ẹ̀mí dẹ́gbùn sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe torí ìyẹn ni mo ṣe dúró tì wọ́n pẹ̀lú tó bẹ́yìn ní ìbẹ̀ ni ìgbàgbọ́ wọn láéláé torí wọ́n kọ́ mi ní àwọn nǹkan tó jẹ́ pé èmi náà ti mọ̀ wípé èèyàn láti tẹríba fún tó bá dáa wọn dà mí láàmú mú nkankan tó bá fún wọn ní suggestion tí ò bá dáa wọn á sọ fún wọn wípé tó bá ti báyìí nǹkan báyìí ló máa ṣẹlẹ̀ wọn fẹ́yàn ní wàhálà ṣùgbọ́n wọn á sọ fún wọn wípé eléyìí ni kó o ṣe tó máa dáa tó bá dẹ̀ tẹ̀lé nǹkan bá sọ yẹn wàá rí pé a yọrí sí rere wọn dà yẹn lá wọn àìlé wọn lẹ́yìn ní gẹ́gẹ́ bí èmi wọn ò dé mi láàmú o.
2: àbí torí pé ẹjọ́ obìnrin ni ò jẹ́ wọn ó dà yín láàmú mọ́.
1: mi ò rò bẹ́ẹ̀ o mi ò rò bẹ́ẹ̀ gbogbo wa kò fẹ́ tó lè ẹni tó bá máa sọ tọ̀rọ̀ nù gbogbo wa a sọ fún yín pé wọn ò dà wà láàmú tó bá rò pé nǹkan kan wà tó fẹ́ ṣe tí ò dá wọn á sọ ibẹ̀ ló dẹ̀ máa parí sí wọn á dẹ̀ sọ fún ẹ má ṣe báyìí o torí tó má ṣe báyìí nǹkan báyìí lè ṣẹlẹ̀ ṣùgbọ́n jẹ́ ká lórúkọ rere o ni wọ́n sáré létí tí a fi kúrò ń bẹ wọn dè mí láàmú o kì í bẹ́ẹ̀ ṣe torí pé mo jóbìnrin torí tó bá fẹ́ ṣe nǹkan tí ò dáa wọn á sọ fún mi o lè ṣe yẹ o wọ́n ṣe wọ́n á sọ fún mi àbúrò gbọ́ o lè ṣe yẹ rárá ni ìgbẹ̀ là dẹ̀ máa parí ẹ̀ sí tí n bá dẹ̀ rí pé ọ̀dẹ̀ tí bá ṣe ń tòótọ́ wàhálà ló máa mú wá tó bí èyí ṣe tán bá ní kí n má ṣe tólúkálùkù bá dúró lórí tó gbàgbọ́ kò ní sí wàhálà tí wọn bá fẹ ṣe ìgbàgbọ ti yéṣu kò ṣe tó bá dẹ̀ yẹ tó ti ọ̀nà ti mùsùlùmí ló fẹ́ lọ kó lọ àwọn tó fẹ́ dà wà láàmú gan mo rántí ni pé ìjọ kan wà tó jẹ́ pé àwọn kan wà tó fẹ́ bá wa jà ta dẹ̀ ń ṣe ní kí n lọ́wọ́ ẹ̀rú ti ẹ̀bẹ̀ mi gẹ́gẹ́ bí obìnrin wọ́n dẹ̀ sọ fún wa wọ́n ní kásàjókòó ká má yọ ká má dìde kásàjẹ́ kan wọlé wọ́n dẹ̀ wọlé wọ́n ṣàlàyé wọ́n ní wọ́n fẹ́ láwọn ọmọ wọn àwọn títà wọn mọ wọn nítorí pé wọn kì í ṣe onígbàgbọ́ wọn kì í ṣe kírísítẹ̀ won fe ri won e wu ba gbogbo wa tori amọ nkan ti won le so nkan ton de so njo yen won ni ran ti pe alaji la won awon o de le kuro ninu esin ta won ni pe te ba ko awon omo yin dada esin te ba fi le won lowo ni ma duro ti ni pe school ta won lo school awon christian ni won de awon o iya kuro ni ni pe awon se muslimi titi awon fi ku titi won fi ku won ya ola oni tori pe baba ti ya won o ti ko awon lona ti ye ka won re ni pe eyin na e lo ko awon omo yin ta ba se lo ti school to je to ni gbagbo oni si ya to wa ti duro ni bi ti e ba fi won si a de pari e njo ye awon yen de ro ra jade iru kan be yen to ba sele won ma n soro to je pe awon yan lori a de je ki oko olukaluko ati ti muslimi ati oni gbagbo o ba de oruko mi ni Bukola Oyin mo wa ni cabinet alaji la nigba tan wa nbe mo wa ni mena affairs nigba ta koko debe nigba ti nbe ma fuju to ya won gbe ni lo si finance mo je ta finance won gbe ni lo o de di mejeji ni mo dugba titi mo fi kuro ta je kuro e bi ni kuro awon na o de so pe ki ma lo

0: Hello. Hello.
1: Ilé ayé fún bá díẹ̀ ni o. Àmọ̀ràn ayé ayé o.
0: Hello.
2: Ẹ ká ẹ sá.
0: Ẹ mà ká lẹ̀.
2: A kú ètò sá.
0: Ó kí ló kọ yín wẹ̀rẹ̀ tí ń pè o.
2: Lílé ti látàgbé mi.
0: A kú ń gbọ yín.
2: Ẹ gbà mú fẹ́ bèrè ṣe níta bàbá náà.
0: Bẹ́ẹ̀ni.
2: Ìgbà dẹ́ sọ gbogbo ọ̀rọ̀ lọ láti kò yí wẹ̀. Ẹ jọwọ́ ṣe pípítàrí.
0: Dáadáa.
2: Kú wo ni sá?
0: Amadi Agrama School Iwo, Zumbra Ibadan.
2: Onígbàdàn wà ní Kelus College.
0: Bẹ́ẹ̀ni.
2: Kelus College lèmi lọ.
0: Ẹ lọ́dún wo?
2: 1999. Láti 1993 mo ti wọlé. Mo jáde 1999.
0: Sùkú ọlọ́sàn lẹ́yìn wà nígbà náà.
2: Sùkú aláàárọ̀.
0: Èmi tẹ̀mí ń bá yín sọ̀rọ̀ yìí. Wọ́n kọ́ ìmí ní Ìbàdàn Grammar School. Ṣé ti yé yín?
2: Ẹ ti fa.
0: Bó ṣe jẹ́nu.
2: Bàbá o gbádùn yín kọ.
0: Ẹ ṣe àdúpẹ́.
2: Ẹ gẹ́gẹ́ ní báwọn
0: tán. Ẹ ṣe àdúpẹ́.

0: ẹyin rédíò yín lẹ̀ ẹyin rédíò yín lẹ̀
1: ẹ̀lú
0: ẹ kalẹ̀ o
1: ẹ kalẹ̀ bá mọ̀ tán
0: o jẹ́rẹ́ kí ló kọ yín o
1: oyin fún yín ní ẹni ló ń pè láti yín ni
0: ẹ ṣe àdúpẹ́
1: àmọ̀ gbádùn ọ̀rọ̀ bàbá wa láàmú tẹ ẹ lálẹ́
0: yìí ẹ bàbá dáadáa great slam
1: pẹ̀lú ọba àbọ̀rún pẹ́ wọn
0: àmì náyà là àṣẹ
1: ẹ nígbà dé nǹkan àwọn skul tí wọn ti ṣiṣẹ
0: bẹ́ẹ̀ ni
1: ẹ ka zùmùràtù
0: bẹ́ẹ̀ ni
1: ẹ wá sọ pé ní oríta péré
0: nígbà náà oríta péré ni
1: ó ti di
0: express báyìí wẹ́ẹ̀ la títì ń gbà náà
1: torí mo rò pé ọlọ́run ṣògo ní ẹ̀yìn nítòsí
0: ẹ̀yìn bó ti rí nù ẹ ṣe ó wulẹ̀ ká jẹrẹ pẹ́lẹ́ nù fà fún iná ni o ẹ fẹ́ pè wá lẹ́yìn ètò ẹ pè wá sójú òpó yìí 08056144066 títí dìjọ́ mẹ́jọ òní tá mú àkọ́tọ̀ ètò yìí ni arágbanù asétìgbọ̀ yín èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín bá àmùtàn àdèmọ́lá adéjùmọ̀ ló ń dágbére wípé

0: 32FM 94.9.
1: Ọ̀rẹ́, bẹ́ẹ̀ ni ìwọ́ tó ń gbọ́ mi lọ́wọ́, o ya na ìka àkọsílẹ̀ tí o bá ti fi ọjà tó fẹ́ rà sílẹ̀ nínú asẹ́ ọjà tàbí àjọgbá pẹ̀lú ìrètí wípé ẹ̀dínwó yóò bá túnọ̀ ka àkọsílẹ̀ tó bá ti ti lè tajà kan bọ́ sí òmíràn nítorí wípé òun wá ibi tí ọjà ti dínwó kiri tí o bá náà ó kéré tán ìka àkọsílẹ̀ nínú eré yìí o tún wọ́n sí wípé

0: Ìtàn méjì mú mú wa lálẹ́ yìí. Mo ní ká ti mú tàn òun ná, mo ní a ti kọ́kọ́ mú tàn òun. Ẹ jẹ́ mú ìtàn olóògbé àti kúté ilé wá.
1: Bí ẹ tó kí a tó, bí ẹ tó dé ọ̀ṣọ́.
0: Ilé ẹtí ẹ mọ ìtàn olóògbé àti kúté.
1: Ibẹ̀
0: ló dé tó jẹ́ pé àtolóògbé àti kúté ilé.
1: Síta ọ̀pá
0: òun. Wọ́n kórira ara wọn. Kúté bá rí olóògbé, a sáré kíjo kíjo. Olóògbé bá rí kúté, a sá tẹ̀lé lẹ́yìn nàgà nàgà.
1: Wà mo sí ẹ, mo síta ọ̀pá olúwa.
0: Lọ̀rọ̀ ti wọ́ wá gan-an bó ló ṣe jẹ́ ìbáṣepọ̀ wo níbẹ̀ láàrin olóògbé àti kúté ilé. Kí ló dé tó jẹ́ pé olóògbé a máa lé kúté ilé káàkiri. Kí ló dé tí èkúté ilé a máa sá fólóògbé. Èmi ò sọ̀rọ̀ tọ́ máa ń jẹ́rì o. Ó ti yé. Níbo lọ̀rọ̀ ti wọ́ wá. Ibẹ̀ ni ibi àkọ́kọ́ tá kòkò lọ̀ lálẹ́ yìí. Báǹfààní bá wá wà á lọ bí ẹlẹ́ẹ̀kejì. Ọgbọ́n wò látùn wá rí mú bẹ̀. Méjèèjì náà ni ọ wà. Àmọ́ gẹ́gẹ́ bá a ti máa ń ṣe lọ́sọ̀ọ̀sẹ̀ pé orin àgbọ́dúnú lóríṣiríṣi lóníranran àti tò wọ́n lẹ́sẹsẹ. Ẹ láǹfààní àti gbọ́ wọn pẹ̀lú bí n bá ṣe ń mú tàn wá lóní rẹ̀gẹ̀dẹ̀ fín. Tí ẹ mọ̀ pé láyé ìgbà kan rí nígbà wáṣẹ̀ àtolóògbé àtẹ̀kúté ilé àwọn méjèèjì wọn èyí máa ń ṣọ̀tá ọ̀tá kọ́ ni wọ́n ọ̀tá kọ́ ẹ̀rọ pọ̀ta ni àbí àtolóògbé àtẹ̀kúté ilé ọ̀tá kọ́ ni wọ́n.

0: Ǹjẹ́ ti ẹ mọ̀ wípé èkúté ilé gan mú lógbò lẹ́rú ni?
1: Wà á ṣá ní àjùlé kìlá ìrìn.
0: Èkúté ilé bá ṣe bẹ́ẹ̀, ó mú lógbò àtòun tọmọ rẹ̀. Oko gbogbo wọn ó dilé. Ìgbà tẹ́kùté ilé ó fi kó wọn délé tán, kí ló ṣe fún wọn ná?
1: Wà á ṣá ní.
0: Èrò kan ló bá sọ sí èkúté ilé lọ́kàn pé kí. Òun ó kúkú fo lógbò kóhun ò ṣàyà. Èkúté ilé bá mú lógbò, ó fi ṣàyà.

0: lẹ́yìn ìgbà tó fi ṣàyà tán ká tó wí ká tó fọ̀ èkúté ilé ti wọ́n ọmọ kúrò lẹ́yìn ológbò bẹ́ẹ̀ bá rántí bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí pé àtòun àtọmọ rẹ̀ ló mú wálé.
1: bábáramọ ni ó ti fi ṣe wá ṣàlẹ̀.
0: ìgbà tó wọ́n lẹ́yìn ológbò tán kí ló fọmọ ọ̀hún ṣe náà.
1: ẹ
0: bá ṣe ń darapọ̀ mọ́ 32FM 949 lẹ́yìn ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ lálẹ́ yìí wà yìí ṣọ̀la ọ̀rọ̀ labí pírẹsẹ̀ǹtà lọ́kọ mi. tó ní bá ṣe bẹ́ẹ̀ tọ́ wọlé tọ́ tẹnu bọlẹ̀ báhùn á gbé mi ìwọlé èwo ní ń bọ̀ wá ẹ̀ ńlẹ́ ń bẹ̀ kó kalẹ̀.

jina táwọn méjèèjì jọ fẹ́ra wọn ni olóògbò bí ọmọ fún èkúté ilé kò pẹ́ kò tún jina wọ́n bímọ̀ kejì kò pẹ́ kò jina wọ́n tún bímọ ẹlẹ́ẹ̀kẹta

ọmọ kekere ń bọ̀ wá dàgbà lẹ́yìn ọdún púpọ̀ bẹ́ẹ̀ bá rántí pé ọmọ ológbò ṣiṣẹ́ àṣekúdórógbó ọmọ tó lógbò ó pọ̀n sẹ́yìn nígbà tí ológbò ṣe bẹ́ẹ̀ tó mú látogun bọ̀ wálé ó ti ṣe bẹ́ẹ̀ ń dàgbà ó ń ṣàkíyèsí irú ìyà tí ìyá rẹ̀ ń jẹ lábẹ́ òrùlé eku èkúté ilé ṣe wá burú tó tó báyìí ó tún fìyà jèmi náà ayayaya ara rẹ̀ ò gbà mọ́ ara rẹ̀ ń bù máṣọ ojú rẹ̀ ń kọná wàìwàì kò wá pẹ́ kò jìnà ló bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí wádìí wò lọ́wọ́ ìyá rẹ̀ pé bó lọ̀rọ̀ yìí ti jẹ́ gan-an náà kìí ṣe tíyà ń jẹ́ wá tó tó báyìí ìyá kó ìyá rò ìyá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ fún wípé báyìí lọ̀rọ̀ ṣe rí o báyìí kàsà ó rò fún pé àwọn ń sin àbí ìgbà téèyàn ń sìn yàn ni àbí ìgbà tá

lẹ́yìn gbogbo ìrònú yìí kí wá ní nǹkan tí ọmọ olúgbò gbéra ńlẹ̀ bí pé òun ó ṣe fún èkútẹ́ ilé tí ń fìyà jẹ wọ́n ẹ̀ ńlẹ́bẹ̀ wọ́n kú kalẹ̀ 32 FM 949 lẹ́ ń gbọ́.

ẹsìmọ̀ pé àyè sọ̀rọ̀ ọrùn bíbẹ́ lójú ọmọdé ẹnìkan ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ ọrùn bíbẹ́ lójú ọmọdé torí lọ́rùn lọ́rùn báyìí ní ọmọ owó ni bákọ̀ bí olóògbò ṣe gbọ́rọ̀ yìí etí rẹ̀ tatí were ni ìgbà tí ó fi padà délé ó sá lọ bá ìyá rẹ̀ ó lọ sọ fún ìyá rẹ̀ ìyá mi ìyá mi bó bá dọ̀la ẹ gbọ́dọ̀ ṣiṣẹ́ kankan nù lé ìyá mi bó bá di ọ̀la ẹ gbọ́dọ̀ mú nǹkan kan ṣe nínú ilé láéláé ìyá gbọ́dọ̀ mú kíni ṣe sọ fẹ́ fìyà jẹ mi ni àní ìyá mi ẹ mọ́ mú nǹkan kan ṣe gbọ́rọ̀ sí lẹ́nu ẹbí mi mọ̀ ń sọ fún yín èmi tí mo lọ tí mo bọ̀ tí mo dédé ní ẹ mọ́ mú nǹkan kan ṣe ṣe ìyáwó mi náà jẹ ní ìyá ìyàwó mi jẹ ẹ mọ́ mú nǹkan ṣe inú mi ọgbọ́n inú mi ẹgbàá gbèjè ètè inú mi ọ̀kan ṣoṣo àti lọ́gbọ́n inú wa tán kò gbè wá àsìkò tó láti lè tẹ inú mi ẹ̀yẹ ṣá àgbà mí gbọ́ ọba dọ̀la ẹ mọ́ ṣiṣẹ́ kankan nulẹ̀ kí wá ni kóhun ọmọ ṣe ń gbà tóhun ọba ní ṣiṣẹ́ ilé ẹ mọ́ sùn ni àní ẹ mọ́ sùn oorun ni ẹ mọ́ sùn wọn ọ̀fẹ́ kẹ́ ẹ ṣe nǹkan kan tọ́ba tẹ̀yìn rẹ̀ wá ẹ mọ́ wulẹ̀ làágùn jìnà èmi ni wọ́n fàyà gba ìyàwó èkúté ilé bá ṣe bẹ́ẹ̀ ó tẹ̀lé ẹ̀kọ́ ọmọ rẹ̀ nítòótọ́ kò tètè dìde láàárọ̀ ọjọ́ kejì ojú oorun ló wà tẹkùtẹ ilé fi débà lọjọ tá à ń wí inú ti rubo èkúté lójú inú rubo onínú fùfù sí ní tẹlẹ wọn bá bá a lórí ibùsùn pé lákòókò yìí òun sì ń sùn lọwọ nígbà tí ilẹ ti ṣí ilẹ ti mọ òun sùn lọwọ sí ní bú lúlù ò tó wíwọ́ kíní kan wá ṣẹlẹ̀ láàrin ìgbà náà ẹ ní kí ló ṣẹlẹ̀ ọmọ olóògbò ṣe bẹ́ẹ̀ ó wọlé tì wọ́n ló wọlé tó wọlé kí ni tó ṣẹlẹ̀ náà lọ́jọ́ náà táwọn yìí 32 FM 949 ṣe bẹ́ẹ̀ tẹ́ ń gbọ́ wáyé ìdí ṣọ̀la ọ̀rọ̀ labi presenter ló kọ́.

ń gbọ́ mìlíkì bàbá ṣe ń gbọ́ ọ̀rọ̀ tí marugbó takebe láà máa gbọ́ oríṣiríṣi orin lọ́lọ́kan ọ̀jọ̀kan. Haruna Ṣọ̀lá lélẹ́yìí ẹ̀lẹ́ ń bẹ̀wọ̀n ẹ̀kú ìkàlẹ̀.

wọ́n tó darapọ̀ mọ́ mi ní alẹ́ yìí ẹ ṣeun mo dúpẹ́ mo bá dìye ọ̀sẹ̀ tó ń bọ̀ látún láǹfààní àti pàdé agbésetán lọ dárú àlòkó ṣetán lọ kó sùn lékèlékè mi ṣetán lọ kẹfun ogunmọ́lá ṣe tiẹ̀ níran ìbàdàn ọba tiẹ̀ lọ púpọ̀ níran ondo ọba tiẹ̀ lọ nílé làárán tirẹ̀ sí ọwọ́líṣàbí agbòǹgbò àkàlà ọlọ́run ṣe tiẹ̀ oníran ẹ̀gbá waheed ṣọlá inú ayọ̀ ìdùnnú inú ìgbéga mo fi ń lẹ̀ sí irú ẹ̀ náà ní ti pàdé yín lọ́sẹ̀ tó ń bọ̀ eré lónìí orí yín àfiré eré o ẹ̀yìn

Ebenezer, ọ̀rọ̀ jáde àṣẹtẹlẹ. My name is Woli Arole the Prophet. Station wo laye ẹ máa gbọ́? Kino fẹ́ máa gbọ́? Ayé ẹ ní láti fẹ́ yín. 32 FM 94.9. Mo pa aláṣẹ fún ẹ. Still Christ ayé ẹ tó fẹ́ lọ yẹn kó return padà síbẹ̀. Máa gbọ́ bẹ́ẹ̀ káyé ẹ máa dùn. Kó máa fẹ́ yín lójú orun, lójú ayé, nínú àlá. Bẹ́ẹ̀ ni kórè.

0: lókè yá mi rárá. Bébè tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá bá Jésù padẹ́. Bébè tí ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run bí wọlé ìsáàmù ju authority. Wọlé Olúfẹ́mi òní. Ọ̀pọ̀rọ̀ sí Ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Luka. Ọjọ́ padẹ́ Wednesday 24 to Friday 23rd October. Àti ẹ̀dùn àbẹ̀ sàn láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọmọ. Ọ̀fẹ́ ní jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti mẹ́jọ náà bá sọ pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24 to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀pẹ́. Níbi tí wọ́n lé àgbáyé ni. Prophet Lucas ló ti máa pa gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni yarúkọ.
1: Mo fi ọpẹ́ fún Ọlọ́run fún orí tó ṣe nínú ayé mi. Orúkọ mi Kírísítẹ́nì mi ni Abọ́sẹ̀dé Abiodun. Mo ń gbé ní Akko. Láti ìgbà tí mo ti jọ ìjọ yìí, ìtàn mi yí padà, ìdílé mi, ìtàn wa yí padà, gbogbo lọ ní ìrọwọ́rọsẹ̀. Tẹ̀símọ́nì àkọ́kọ́ mi ni pé níbi tí mo ti ń tajà ní Gósà, Ibo kan wá challenge mi níjọ Friday wípé ìwọ ló ni gbogbo Gósà market yìí báyìí o. Torí nígbà kan ìtajà tẹ́lẹ̀ ọkàn jókòó ni ọjà rẹ máa rẹ̀ tẹ́. Bàbá ìwọ ti lọ fílẹ̀jì, o ti lọ gbé ọ̀gbàǹjẹ wá. Èrò wa pọ̀ lórí rẹ báyìí yìí. Pé kí n wá ra mọ́ọ̀tì fóun o. Mi ò rajà kó wọ 200 yìí láyé. Mo ń rà more than 1 million báyìí. Mo sì supply rẹ̀, ọ̀run sì ń dìde ìyanu fún mi. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ìgbà tí à ń bọ̀ ní àti travel ní Kaduna níjẹta, a rí àánú gbà. Ọlọ́kọ̀ tó gbé wa ó ti yó. Tó yẹ pé trailer yẹn ó fèsì wa. Èmi gan tí máa fẹ́ gbàdúrà tí máa ń travel báyìí, mi ò ń gbàdúrà ní ẹnu ọ̀nà. Ẹ̀mí yẹn sàn sọ pé kí n dúró ní sẹ́ńtẹ̀ ẹnu ọ̀nà lé mi kí n tó jáde. Ẹ̀mí yẹn tún sọ pé tí sẹ̀lẹ̀ bá sẹ̀lẹ̀ gan, ta ló fẹ́ ta nọ́mbà ta ni ẹ kọ́kọ́ fẹ́ pè wọ́n fi máa mọ ibi tí ọ̀tá mi kú sí. Ẹ̀mí yẹn sàn gbé wa mo ní lórúkọ Jésù sẹ́. Nígbà tí ògòdè yìí mi ò ní kúkú yà. Ọmọ mi àkọ́bí ó ti ń wá àdìmísàn fún, ó ti ṣe jáàmù mí ẹ̀mẹfà, kò rí àdìmísàn. Ṣùgbọ́n ọjọ́ tí mo gbọ́ ìpè ọtọ́rítì ti olórí ogun mi jáde láyé, ọmọ mi rí àdìmísàn ní yunifásitì Abuja.
2: Gbogbo olórí ogun ayé tiẹ̀ náà.
3: Every academy of your life.
2: Àti olórí ogun ayé tèmi.
3: Every academy of my life.
2: Wọ́n máa jáde láyé.
3: Amen.
2: Fẹsẹ̀ jẹlẹ̀ sọ pé jáde láyé.
3: Ṣé die.
2: Ẹyin tó ẹ sọ̀rọ̀ yín di olórí ogun fún mi.
3: All of you that are my academy.
2: Pariwo die.
3: Ọ̀rọ̀

0: Hello, my name is Reverend Gabriel Ayodeji.
1: Ẹ pàtàkì fún Reverend.
0: Mo jẹ́ ìkan lára àwọn ọmọ bàbá nínú ẹ̀mí. Mo dẹ̀ Ọlọ́run orí òkè yìí ó ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu nínú ayé mi.
1: Ìbílẹ̀ ń gbé.
0: Èkó mo wà sá.
1: Èkó lẹ ti wá bẹ́ẹ̀.
0: Bẹ́ẹ̀ sá.
1: Èmi náà máa dé kù lọ́jọ́.
0: Lákọ̀ọ́kọ́, ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn, àkọ́bí mi ó sì tó jẹ́ pé ó ń bì. It was vomiting. Mo fẹ́ gbé lọ sí hospital, ó dákú. Mo wá ṣàbá mi rescue, mo padà sílé. Omi orí òkè wà nulẹ̀. Mo nígbàgbọ́ nínú ìpè sáàmù òjò. Mo nígbàgbọ́ nínú ìpè májẹ̀mú orí òkè ògo. Má sọ fún ọmọ mi, mo ní, I ask my daughter, mo ní, do you believe in this word? Ó ní yes. Mo wá fún ní omi yẹn mú. Mo wá fi wọ lójú. Ó sùn láì gbé lọ sí hospital. Ọlọ́run dẹ̀ wò sàn.
1: Lójú ẹsẹ̀.
0: Lójú ẹsẹ̀.
1: Ẹ pàtẹ́wọ́ fún mi. Tó bá jẹ́ nìyẹn ló dúró.
2: Wọ́n ti bá sọ̀rọ̀.
1: Tó bá jẹ́ nìyẹn ló ṣe yìí ni wọ́n á ti fẹ́ràn.
0: Wọ́n á ṣá lọ. Bá jẹ́ ènìyàn ló dúró mi á ti máa ṣèlégún. Òní dúró. Nígbà bàbá ní ká máa gbàdúrà. Mo rí áńgẹ́lì tó wà lé orí òkè yìí tó jáde. Ó sì wá ojú yìí ti máa ń yọ mí lẹ́nu. Nígbàkugbà ojú ẹ̀ máa ń da omi ni. Ṣùgbọ́n nígbà tí bàbá ní ká fi ọwọ́ lébi tó ń dùn wá, ká fi ọwọ́ sí ká gba ní ẹ̀ẹ́méje. Bí mo ṣe ń gba mo rí ìmọ́lẹ̀. Áńgẹ́lì tó sì wà lórí pẹpẹ yìí sì jáde. Ó sì wá bá mi, ó sì fọwọ́ kan ojú náà. Mo rí ohun kan tó jáde nínú ojú náà. And I discovered that the light was clear. And that was how I'm healed from that eyes. There is power on this mountain. I can testify. And as one day I call on the God of authority, that God disappointed me. Praise the Lord.
1: Hallelujah.
3: Ìgbà wo lojú yìí ti ń dùn?
0: Sá, ó ti pẹ́ sá.
3: Ó tó sùn lẹ́yìn.
0: Sá, ó ti lé lọ́dún mẹ́wàá. Omi máa, nígbà tó bá di ìgbà ọ̀rùn báyìí, omi máa jáde lójú. Mo máa ń lo glasses mi. Tomi máa jáde, tomi máa, bí ìgbà tó bá ní èèyàn sọkún, omi sì máa ń dà lójú mi.
3: Kí lẹ wá rí sí?
0: Sá, bí mo ṣe ń gbàdúrà, áńgẹ́lì yẹn wá, ó sì fọwọ́ kàn mí lójú. Mo dẹ̀ rí mọ̀ pé bí ìgbà tó bá ní nǹkan jáde nínú ojú náà. Ojú náà mo dẹ̀, I now saw the light.
3: The light.
0: The light.
3: And it's more clearer.
0: More clear.
3: Clap for Jesus.
1: Agbára Ọlọ́run.
3: The power of God.
1: Kó parí ogun tó.
3: Ó sì lè péré mọ́.
1: Lẹ́yìn ni mo jáwọ̀.
3: I enter into this zone.
1: Pẹ̀lú àwọn gẹ́lì oríire.
3: With the angels of goodness.
1: Gbogbo ẹni ṣàbẹ̀.
3: I made our statement.
1: Ẹ̀sùn oríire lọ.
3: Yes, we are blessed today.
1: Ayé ìlà jáwọ̀.
3: We enter into this life.
1: Gbogbo ìdààmú ọjọ́ tó gbà.
3: Every long time problem.
1: Ẹ máa gbiná dà.
3: Ẹ fire.
1: Ẹyin wàhálà tán ní òní sọ.
3: This problem is there no solution.
1: Ẹ máa gbiná dà.
3: She is here.
1: Yàtà Farumi.
3: In the name of Jesus.
1: Ohun Olúwa tó sàn.
3: The word of Lord and thunder.
1: Ohun Olúwa tó mi agege.
3: The word of Lord and shake with us.
1: Ohun Olúwa tó ní ọlá ńlá.
3: Word of Lord has get well.
1: Ṣebí níwájú Olúwa yìí.
3: Before this God.
1: Ní àwọn òkè yóò bí
3: ìjà. All this night like this.
1: Ẹ kórí sókè lónìí.
3: Lift up your heads today.
1: Ẹyin ẹnu ọ̀nà.
3: Oh, ye gates.
1: A fẹ́ fa àwọn ìṣẹ̀dá jáde.
3: Want to pull out some destiny.
1: Láti inú kòtò ayé.
3: From that evil place.
1: A fẹ́ gbé àwọn ayé jáde.
3: Want to lift up some lives.
1: Nínú ìdè tó pẹ́. Bàbá.
3: Bàdá.
1: Nítorí orúkọ rẹ̀.
3: Because of your name.
1: A béèrè fọwọ́ ìtúsílẹ̀.
3: We have a hand of belief.
1: Àṣà àti kọ́pẹ́.
3: Where it is written.
1: Ní orí òkè Sioni.
3: Upon my Zion.
1: Ìtúsílẹ̀ yóò wà.
3: That shall be delivered.
1: Yóò sì jẹ́ mímọ́.
3: And holiness.
1: Àwọn ọmọ Jacob.
3: By the son of Jacob.
1: Wọ́n ní ìní wọn.
3: Shall possess the
1: possession. Jẹ́ gbogbo ìṣẹ̀dá.
3: Have every destiny.
1: Sórí mi gbọ́ lọ́wọ́
3: yìí. Like I hear me now.
1: Níbi àdì ọmọ.
3: Níbi abound.
1: Àwọn ọmọ Israẹli.
3: The Israelites.
1: Àti ọmọ Júdà.
3: Àti ọmọ Júdà.
1: Àjùmọ̀ kó wọn ní
3: ìbẹ̀. They were gently held captive.
1: Àwọn tó dì wọ́n mú.
3: Those that held them.
1: Wọ́n dì wọ́n mú sísè.
3: Held on to them tight.
1: Wọ́n kọ̀ láti jọwọ́
3: wọn. Refused to let them go.
1: Ṣùgbọ́n olùgbàlà wọn lágbára.
3: But my redeemer is strong.
1: Ní gbígbà.
3: He saved me.
1: Yóò gbà wọ́n.
3: He will save them.
1: Àti láti gbà wọ́n.
3: And to save them.
1: Bí wọ́n jáde.
3: He will bring them
1: out. Sínú ògo.
3: And put them to glory. Ìyẹn ló
1: jẹ́ wá o.
3: That's why we are here.
1: Bàbá alátìlẹyìn.
3: Father, I was
1: about. O ti fi ẹnu mi sí ọrọ̀.
3: You have made my mouth
1: wise. O fẹ́nu mi ṣàṣẹ.
3: Through it
1: to the gbogbo tá a bá ti sọ.
3: With everything we say.
1: Kò máa rí bẹ́ẹ̀
3: gẹ́gẹ́.
1: Jẹ́ lórúkọ
3: Jésù.
1: Bó
2: gbogbo ìṣẹ̀dá tó gbò mí.
4: Ẹgbẹ́ ti sílẹ̀.
2: Ẹni tó ń bẹ́ kúsù tó ń bẹ́ kú jí. Bàbá mi ni ń gbàdúrà fún
4: ẹ.
2: A ó pa ọ́ lẹ́rìn lọ. Gbogbo ẹ tó sun ẹkú kíkorò. Gbogbo ẹ tó sun ẹkú kíkorò. Gbogbo ẹ tó sun ẹkú àsúsínú. Ẹni sun ẹkú gbagba. Gbogbo ẹyí tí wọ́n ń gàn. Ẹyí tí ojú tì lọ́wọ́. Ẹyí tẹ́ ẹ̀rọ náà lọ. Ẹyí tí ènìyàn bàjá. Báyìí ni Olúwa Jehovah
4: wí.
2: Lórúkọ Olúwa. Ẹgbẹ́ ìtúsílẹ̀. Yádá lábì. Ẹ̀dá bàálù kàdá dábàgbàdà. Ó dé o.

0: Ẹyin tẹ n jọ in ni Facebook
1: lọwọ. You can join us on Facebook.
0: Ẹ ṣe àbídọ yìí lónìí.
1: Share this video today.
0: Ẹ ṣe ni 31 times. Ọ̀rọ̀ ń jáde lọ́wọ́.
1: The word is proceeding.
0: Àṣẹ ń tẹ̀lé.
1: Authority back in.
0: Nǹkan márùn ná sọ fún mi.
1: 5 things I'm told.
0: Number 1.
1: Àkọ́kọ́ ń bẹ̀.
0: Repeated problem must come to an end.
1: Ogun tó ń lọ tó ń bọ̀. Ogun tó ń
0: lọ tó ń bọ̀. Ogun tó ń lọ tó ń bọ̀.
1: Repeated problem.
0: O ti jẹ́rìí lórí ẹ̀. O ti dunnú lórí ẹ̀. O tún padà wá.
1: But you still came back again.
0: Mo pàṣẹ.
1: I decree.
0: Ẹ̀yin ogun tó ń lọ tó ń bọ̀.
1: I'm in a current problem.
0: Lórúkọ Ọlọ́run.
1: Ẹ̀mí Ọlọ́run.
0: Wọ́n gbọ́dọ̀ máa tinú ogun dẹnu.
1: Jẹ́ mọ̀ náà tó kúrọ̀ bàtí tó bàtí.
0: Wọ́n gbọ́dọ̀ máa tinú wàhálà dẹnu wàhálà.
1: Jẹ́ àdúrà pẹ́ẹ́tẹ́ tó bàtí.
0: Wákàtí àdúrà láwà.
1: This is the hour of prayer.
0: Ìjẹ́ ló kọjá.
1: Thank you, Father.
0: Wọ́n ti ní ẹkún lọ sùlọ́jọ́júmọ́.
1: They say you are weeping every day.
0: Ọ̀nà kejì tẹ́rán mi sí
1: nìyẹn. That is second place I'm saying.
0: O tún pa ẹlẹ́kùn.
1: That thing making you cry.
0: O gbúdọ̀ pa ẹlẹ́rìn.
1: Must give you laughter.
0: Sarah sá sọ pé.
1: Sarah sẹ́.
0: Olúwa pa mí lẹ́rìn.
1: God has caused me to laugh.
0: Yẹnì ha.
1: Bẹ́ẹ̀ni.
0: Ribadua.
1: He has caused me to laugh.
0: Genesis 21.
1: Genesis 21.
0: Ní 1 to 10 yẹn.
1: From 1 to 10.
0: Sarah sá wí pé.
1: Sarah sẹ́.
0: Olúwa pa mí lẹ́rìn.
1: God has caused me to laugh.
0: Kúrin lọ.
1: That man that goes around.
0: Yóò fi ayọ̀ padà wá.
1: He will be with joy.
0: Psalm 30. Ó ní ẹkún lè pẹ́ dalẹ̀.
1: He said we be with 30
0: nights. Ayọ̀ ń bọ̀ láàrín.
1: Joy come
0: in. Ẹyin tẹ́ sun ẹkún.
1: Who that are we be present?
0: Ẹyin tẹ́ ẹ̀rọ náà lọ.
1: Who that have no way out?
0: Ẹyin tí ẹkún ò jẹ́ kẹ́ gbé ayé. Lónìí.
1: Today.
0: Sun ẹkún
1: mi. We will come on.
0: Má jẹ̀mú tó ń rìn ní ẹkún rẹ̀.
1: Má bẹ̀rẹ̀ tù ní yọ wípé.
0: Ó bàjẹ́ bẹ́ẹ̀.
1: Hey, Mary sister today.
0: In the name of Jesus.
1: Ẹpẹ́
0: orúkọ Jésù.
1: For the name of Jesus.
0: Olúwa dá ẹ
1: Oh Lord, stop my weeping! Stop my weeping!
0: Oh yeah,
1: oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh yeah, oh
0: yeah, Olúwa fa ìwé ẹkú ya lórí
1: ọ̀rọ̀. Lọ́ọ̀ sẹ́mi ẹ̀kú kan wípì.
0: Ìwé ẹkú tí a yẹ gbọ́.
1: Ẹ̀kú kan wípì rítí ni
0: mọ́lẹ́. Fẹ́ẹ́ fi máa fi ojoojúmọ́ sun ẹkú.
1: That I should be weeping every day.
0: Ẹ fa ìwé ẹkú
1: ya.
0: Ẹyọ gbàdúrà
1: yìí. Please pray that prayer.
0: Ẹyọ ọkùnrin ẹ gbọ́.
1: Men pray it very well.
0: Màmá lẹ́ẹ̀lẹ́.
1: Oh pray.
0: Ẹ fa ìwé ẹkú ya o. Mo fẹ́ padà rẹ
1: ni o. Àìmọ́tò láàbẹ̀ gẹ́.
2: Bíbi tí arúgbó ọjọ́ yóò ti pa gbogbo èèyàn lálejò. Nínú pàdé àdúrà ọlọ́jọ́ mẹ́ta from story to glory. Wá máa jẹ́ ìsúpadẹ. Bíbi tí ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run bí wòlíì sáàbùjú authority. Pọ̀lí Olúfẹ́mi òní. Ọ̀pọ̀ ọ̀rọ̀ sí ọlọ́run àtàwọn olórí ẹ̀mí. Yóò ti máa ṣiṣẹ́ ìránṣẹ́ pẹ̀lú bàbá àti màmá Lúkà. Ọjọ́ pàdé Wednesday 24th to Friday 23rd October. Àti ẹ̀dùn àbẹ̀ sàn láàárọ̀. Pẹ̀lú ìṣòro mọ̀kànlá alálójoojúmọ́. Free medical. Ìwòsàn ọ̀fẹ́. Pẹ̀lú ìrónilágbára yóò wà fún àwọn ọgbọ́. Ọ̀fẹ́ ní jíjẹ àti mímú. Ọ̀fẹ́ máa wà ní tea junction. Àti mẹ́jọ ní bus stop pẹpẹ. Gbogbo ẹ̀yà àti èdè òyà látọjọ́ Wednesday 24th to Friday 23rd October. Lórí òkè ìyanu tó wà ní ìlara ẹ̀fẹ́. Níbi tí wòlíì àgbáyé ni. Prophet Lucas ló ti máa gbá gbogbo èèyàn lálejò. Fún ẹ̀bì àdúrà àti ìtọ́sọ́nà 0705945-8718. Jésù retí rẹ̀. Ìwọ ni yarúkọ.
3: Ọlọ́run ṣeun náà yìí tèmi náà ń dúpẹ́ Ọlọ́run orí òkè ogun. Èmi náà ní ẹ̀rí orúkọ mi ni Wálé Adérọ́pò. Ó ti tó ìgbà mẹ́ta tí mo ti ń sọ wípé tí ó bá jẹ́ tòótọ́ ni Ọlọ́run pè yín. pe ki olorun ko se nkan bayi ele nketa ilu ate wa jo mi doju to re contract mo te ti nle ti mo ti mo te mo wi pe o ma je ji ti mi ti olorun se fun mi were mo ti emi o te mo wi pe pe adura ma lo ni bi idaji ni ga agu merin yawo mi lo do kan tun si be lojo ko to so pe o ma gbadura o ma gbadura mo ni ore adura ti o so ko gba gba se wo le duro ni ti je ko gbadura ni o le gbadura fun are to je pe o ma je ki awon yan ko ton ko mo ton e sugbon ngba ti mi na ti mo bere si ni tun si be ti mo ri owo iya ninu aye mi ninu ise mi ah mo dupe dupe o mo dupe mi ti e mo wi pe olorun le se sugbon gege bi iliri ti mo ti se pe ti olorun ba se pe emi na ma bi pe ma so pe olorun gba akosu to to ni eyan olorun ni to to ipe yin o daju ipe yin si pe mi o but ise ti mi o gba ri ni ile aye mi ti mi o te ti gba ri o ni mo ba mo de dupe lọlọrun pe mo yanju e aya talafia ti ko si wahala
0: kuwo ni yara ijakule ati yara mo la se yori wa fo wa ni mo jade kuwo ni yara ijakule ati yara se ti ibe lelo mi gbe ko si n to dawole to yori mo jade loni o kuwo ni yara ijakule ati yara se ti Samuel jade yala suwa baba mẹ ninu yara ijakule mo jade aye abagale magada brada elele belede baba dada egbe mi jade egbe mi jade egbe mi jade loni mo gbadura gbogbo bi egbe opamo si jade wa ipo lẹkan kiri o malada vaza eke wa ni mo gba sogo mi loni aye mi bẹrẹ si dide ayayayaya elega valia aso itijuma.